0: fini sile rara o doju ti ota nitori pe bi yawo ni mo wa omo omo mi ti mo fi le o lo mu kokoro ni bi ti mo fi si o wa wa moto igba to wa moto moto ba lo ja o ja gate gbogbo eyin moto pare gbogbo glass fo mo dupe pe emi re ko lo si mo wa dupe lowo olorun pe olorun tun wa gberan lo dide mo ri moto na se pada te pe o tun wa tun tuntun ju bo se wa tele lo tori pe nu jo comfort life mission na olorun ti ra moto na fun mi mo wa dupe ni isin yi ojo sunday te ni ko ni kaluku mu passport wa mu passport mi wa e fi passport ni e fi kan ori eni a ki lo nda mi du opo lo ti si lẹyìn ẹ ni mo lọ létí owó foundation àti ìfipele ṣọọṣì sílẹ mo jáde fún owó bí mo ṣe wá mú owó náà lọ lọjọ náà ìrọlẹ ọjọ náà ni wọn pè mí lọmọ mi pè mí láti kó ọmọ mi ta ìjọ fẹ lọ canada pé wọn ti fún wa ní fisa mo dúpẹ lọwọ ọlọrun ìjọ comfort life mission torí kò fìgbà kankan fi mí lẹ ní ìsìn àti kára tíkẹ́ẹ̀tì ló kù ṣùgbọ́n tó wá jẹ́ kí n sì dúró lórí tíkẹ́ẹ̀tì ni pé mò ń ṣe bible mo wà ń bible school ní ìsìn yìí àti wá fẹ́ ra tíkẹ́ẹ̀tì ẹ ṣe mo dúpẹ́ o ọlọ́run ó ṣe ní arúgbó wòlíì ìwà láàyè ọlọ́run kò ní fìgbà kankan fínlẹ̀ àtẹ̀yìn àti mama àtàwọn ọmọ bàbá mi ẹ ṣe o mo dúpẹ́ o.
1: nice gbogbo ẹyin ọmọ ọlọrun gbọ́n tí ìyá yẹn sọ dàálẹ̀ mo sá padà sínú ẹsẹ bíbélì mi gbogbo ògo ilé bàbá rẹ wọn sì gbé kọ ọlọrun gbígbé ògo ilé bàbá rẹ kọ ọlọrun ò ní sí ṣe tí ẹnìkan ò ṣe rí nínú ìran yìí ẹ mọ de tí mò ń sọ yìí mọ́mì tí wọ́n kọ lẹ́tà tí wọ́n ń ṣe àtẹ̀símọ́nì yìí mo bá yín yọ ìwọ náà lè gba fọ́ọ̀mù bible school kí nìkan dà mí lójú sá bíbélì ní ẹ tètè wá ìjọba ọ̀run àti òdodo rẹ ó ní gbogbo ìyókù a ó sì gbé kọ ọlọrun ọ̀tọ̀ sórí tá à ń ṣe lórí afẹ́fẹ́ fẹ̀rẹ̀ fẹ̀rẹ̀ ni nígbà bá dá àwọn bible school lórí kẹtẹpẹ oríṣiríṣi àwọn nǹkan bí ọlọ́run bá fún mi ní grace màá mọ̀ sọ outline àwọn kọ́ọ̀sì wa àtàwọn nǹkan tí ń bẹ nú ẹ̀ tí ń bá opportunity láti lé rẹ̀ láti lé foundation àṣeyàn kì í dàgbà ju tó bá mọ̀ lọ àṣe tó bá mọ̀ ló dì nínú ayé ẹ jẹ́ mi dẹnu mọ́ kí n mẹ́nu kú mbẹ́ pọ́ ilé yìí jájọ gbàdúrà yìí ìjọ mọ̀ pé bíbí ni sínú ayé kì í ṣàjòjì àjòjì ni kò padà sí ọ̀run láìmí ayé bíbí ni sínú ayé kì í ṣe àjòjì kò sẹ́ni tí wọn ò bí gbogbo èèyàn náà wọ́n bí ìbáṣe by operation ìbáṣe by normal way àjòjì wàá ni sà nígbà tó bá kú láì fọwọ́ kan ayé tó mí ayé níbo lẹ́wọ̀ ẹjẹ́ àgbàdua ó ṣe dìde lẹ́kọ̀ yatan wà ké pẹ̀lú ìtara di owó yẹn mọ́wọ́ ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ iwájú mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọ̀la mi ẹ̀yin ó fà á tẹ́ ẹ sinmi sí ọjọ́ ọ̀la mi ẹgbọ́rọ̀ olúwa lórúkọ jésù ọyẹ jádàmù sá bí wọ́n bá bí ọ sínú ayé tó kú láìmí ayé onítọ̀hún dáràn ayé yìí ohun tí ayé ọ̀nà tí ẹ fún ni wọ́n ń pè ní kéèyàn ó mi ayé ẹ wo orú ìyá àgbàlagbà yẹn ó ti pass through bible school ayé rẹ̀ ń tẹ̀ síwájú nìyẹn àwọn ọfà kan bẹ tó sinmi sí ọ̀la ohun tí wọ́n mọ̀ pariwo ni pé ẹ dé lọ́nà ẹ dín lọ́nà ẹ mọ̀jì ó débẹ̀ ẹ mọ̀jì ó wáyé wá ṣe ń tọ́ yẹ kọ́ wáyé wá dà ó ṣe sọ olúwa ti náà bọ̀ bẹ́ ibi òrìṣà ti wá olúwa ti náà bọ̀ bẹ́ lónìí o máa jẹ wáyé àsán àwọn kan wáyé lásán ayé wọn dàbí odidi ẹran a life without goal is a goat ayé tí ò bá ní ohun tó fẹ́ fojú sùn ohun tó fẹ́ dà ẹran ni òní tó fẹ́ dà ju kọ́ talẹ̀ jẹ kọ́ jẹun kó sì sùn kó sì jì kó sì tó ṣeré lọ ẹ gbé ọwọ́ sókè mọ́mì pariwo bó ṣe di owó mọ́wọ́ òní lọ́jọ́ ajé agbára ọlọ́run bọ́ọ̀lù mi ọfà tó sinmi sọ́jọ́ ọ̀la mi já bọ́ọ̀lẹ̀ wàá jẹsẹ̀ mọ́lẹ̀ lórúkọ jésù já bọ́ọ̀lẹ̀ in the name of Jesus Christ gbọ́ eléyìí ohun tó bá ṣe ni ayé ròyìn àwọn kan ń bẹ tí wọ́n máa ń kígbe mi ò lè wá kú mi o le wa ko ni joye le baba re awon language kan be tawon eyan ma so ti e je ki won mi aye awon language kan be to je awon language ojo awon

0: méjì kan bẹ tí ìjẹ́ ìbò lè gbé nǹkan rẹ ṣe à ń kígbe pé kọ́ lọ fọjà kún ọjà láti ẹjọ́ yìí ọ̀sán lẹ́rù gbà ọ ni tó o bá mọ kígbe pé mi ò lè wá kú ohun tóun ní di nǹkan kan láyé mi ò lè wá kú òwe àwọn àgbà ni wọ́n ní ò ní joyè ilé bàbá rẹ̀ tó o bá ti ń bẹ̀rù wọ́n ní ọgbégi lójú mọ́ bẹ̀rù èpè tó o bá ti bẹ̀rù èpè èpè ní ọ̀pọ̀ onítọ̀hún bíbélì sọ pé ògo ilé bàbá rẹ ìwọ lágbè kọ lọrùn tó ọba wà ń bẹrù ògo yìí ò ní jẹ tiẹ gbogbo ẹyọ ọmọ ọlọrun tó ẹ gbọ mi láàárọ kùtùkùtù mo dúró nínú òjègbojègbo àṣẹ ọfà burúkú tó lòun ò ní jẹ débi tó ń lọ nínú jésù ni mo pàṣẹ kí ẹmí mímọ kó tì jáde ẹ kígbe pẹlú ìtara ìwọ ọsẹ pé mi ìwọ ọsẹ pé mi jùlọ mọ mi mo lẹwà mo ń sin yín lẹ tó bá di ọjọ Wednesday a lo glove lọwọ yín interview gbadua ni mo n so le ni wema niyan agbara di fun 77 sir ma nbo aside nkan mi nigba to ba di ola eje ndele agbara mo
1: baba mi mo mo re oluwa o mo mo re oluwa o mo tu keke ijo sile mojo mo mo re oluwa mo mo re oluwa mo tu keke sile sile mojo baba mi o mo dupe o emi na fe san tolorun mo fe san kan tolorun se fun mi olorun mi shobu mi o ti tan tipẹ́tipẹ́ tí mo ń wò ké báwo ni ṣọ́ọ̀bù tí mo tún wà nígbàtí o ti yá gbogbo ẹ̀ tó dàrú mo wá wò ké bóyá báwo ni ibẹ̀ lọ́rẹ́ mi kan ló bá ní ṣọ́ọ̀bù òun tóbi pé kájọ dá sí méjì pé kájọ máa lò ó bàbá mi ò ní tí mo tún wá rí tó tún jọ mí lójú ni pé ọ̀rẹ́ mi yẹn ló bá lọ sí ìgboro ló bá ló dáa kí n máa nìṣó nígboro bàbá dé gbòòrò èmi ti ẹ̀rù bóyá ọjà rẹ̀ ló fẹ́ rà ni ló bá ń ra àwọn ọjà mi kẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tíkẹ̀tí pẹ̀lú ọjà mi tó tún kù nínú ilé ló bá ló yá ṣọ́ọ̀bù yá kí n lọ ópọ̀n rẹ̀ ní èyí kí wọ́n á ṣe òun ti dá ṣọ́ọ̀bù sí méjì bàbá bí eré bí àwàdà bàbá mi ní last week mo fẹ́ ya wèrè lógún ìpá tí mo wà bàbá mi ò àdúrà tẹ́ mo bá ń gbà ó tún lóun tí ì ṣe fún mi tó ó lóun tí ì ṣe fún mi tó ó lóun sì máa ṣe sí tí wo fi ní jọra mi lójú bàbá mi ẹ bá ń gbàdúrà kẹ bá ń gbàdúrà fọmọbìnrin náà pé gbogbo nǹkan tó bá nílé báyìí yóò máa fọ tòní gbogbo ìdààmú tó wà ní orúkọ jésù kọlọrun bá mi yọ kúrò ní ìdààmú bí gbogbo ẹ ṣe rí ó tún túbọ ṣe mí lóore bàbá mi ẹ bá mi fàdúrà ràn lọwọ ìdí ọpẹ mi rèé o èdè náà wá dẹni tó ń lọ sí ṣọọbù tí mo wá na ṣẹ tí mò ń na pa nínú ṣọọbù mo dúpẹ mo mo re o ó ní mo mo re olúwa èmi mo re bàbá mi mo mo re olúwa èmi mo re gbogbo tá ẹni ká máa ṣe ń ṣọọṣì ni mò ń ṣe ìjà mẹwàá mi ó tún san bàbá mi o mo dúpẹ o ṣe o ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ bá mi kí máa máa o ogun yín tẹ̀ ń ṣe àwọn ń bá mi lára mu ẹ jẹ́ kó ogun yín máa ṣiṣẹ́ lára mi o ibi tó kù sí mo pẹ̀lú ọlọ́run ó ṣe yòókù náà àmì ẹ ṣe bàbá mi ó dàbọ̀.
0: láìsí gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run tó ń gbọ́ mi jákèjádò ayé ọ̀wà dìde èmi sọ ni n tí wọ́n ń pè ní ẹ̀yọ́nú àti àsìkí òní ṣiṣẹ́ yìí nígbà tí àwọn èèyàn bá fi ojú rere wọ̀ ọ́ tí wọ́n sì sàánú ẹ̀ ta ló sọ ipá láàánú tán ọ̀sẹ̀ yìí ó nílò ẹ̀ púpọ̀ gbogbo èèyàn gbé ọwọ́ sókè bàbá mi ò ní lọ́jọ́ ajé jé ń bá jé só lè fẹnu sọ bẹ́ẹ̀ bàbá mi ò ní lọ́jọ́ ajé jé ń bá jé jẹ́ kí n bóde pàdé ibi tí mi ò fọkàn sí fún àánú ńlá jọ jáde fún mi lójijì ọwọ́ agbára ńlá kàn mí ọwọ́ àṣẹ ńlá kàn mí ọwọ́ ìgbéga ńlá kàn mí in the name of Jesus Christ so di owó yẹn mọ́wọ́ sófin ń gbàdúrà so mi rẹ̀ ń bẹ́ẹ̀ lẹ̀ ọmọ ẹsẹ̀ bíbélì ta kà Isaiah chapter 22 verse 24 ó ní gbogbo ògo ilé bàbá rẹ ó láwọn sì gbé kọ ọlọ́run ẹ kígbe sínú omi tẹ gbé dání ògo ilé bàbá mi ọlọ́run òjijì jẹ́ wọn gbé kọ́ mi lọ́rùn in the name of Jesus Christ wá dìde náwó yẹn sókè ná pẹ̀lú owó tó mú lọ́wọ́ wá ní bàbá ní ọ̀sẹ̀ yìí mo nílò owó mo fẹ́ fowó ṣe nǹkan èyí tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ fowó ṣe bàbá mi náwó yẹn mo nílò owó ràn mí lọ́wọ́ kọjá ìfojúsùn mi mo nílò owó yọ sí mi lójijì mo nílò ìrànlọ́wọ́ rẹ bá a ṣe rọra mú yìí màá wá sọ nǹkan kan nísìnyí ẹyin wo lẹ nílò ìyanu tòótọ́ how many of you truly want the God of miracle to touch you ki n to wa so nkan bi meji si meta e je nsa yodi ele agbara mo
2: be. Hello sir, e ka ro sir. Yes sir, e ku je meta sir. Kehinde loruko mi, mo n soro lati Ibadan bi. Emi na ni testimony ti mo fe give mi sir. Ni last 2 years ago mo wa si program fun awon single summit. So gba si mo wa so gbogbo oro ti mama ba wa so nigba yen so mo sha mo se awon kankan nigba yen nigba yen so olorun de se emi na ba won pray for awon single olorun de ti se yanu mo ti ren ti mo fe fe nigba yen so mo sha tun wa fa awon program kankan leyin igba yen na so mo sha dupe lo olorun pe a se introduction so after introduction pelu gbogbo problem to arise mo sha pray mo pray mo de ti ma follow program na lori radio a pick a date fun wedding bo gbogbo effort wa lati je ko sese mo sha ri pe gbogbo e ko lo be so later mo sha pray igba ti mo pray so mo loju ala ni mo ri pe pa wa no program so bi mo se wa ri yin e wa n ba mi e pin mi jade laarin awon eyan pe kin lo ba yale keta mommy mi pe kin lo ran kan fun won pe kin ra ibu fun pe tin ma ti ra fun won pe ona ma si ona ma la so bi mo de se ji mo se nkan te ni kin se ngba yen so olorun de se iyanu sele gun kan ta lo fun wedding olorun pese ju ba gan se lero lowo owo to wale ti mi awon to send e olorun sa se gbogbo to je ona iyanu ona ara olorun pa se so gbogbo nkan ta lo gbogbo everything ta lo tori mi ni iya mi ni baba mo so gbogbo agbon na de ti ni awon olowo lowo awon osegba kan bo still na olorun de se olorun gba ona iyanu yo debi pe o ko jo gbon temi gan debi o ko jo oye mi ju nkan ti mo lero ro olorun de se be so ninu ojo ala mi sha tori pe ti e tun so fun mi pe pe beta lo wu mi kin bi which is nkan to de wu mi na ni tori beji ni mi bo o wu mi lokan mi pe ke mi na bi beta tori ni family wa ko sen to ti bi beta o wa wu emi gangan fun mi pe ki emi na wa ninu awon to ma ko bi beta ni family wa so e wa so fun mi pe ibeta yen pe meji lo ma fun mi instead of that ibeta so be se wa so fun mi yen ah won ni ha daddy mo sha sese ji mo ah pa le se mo pe beta ni o mi ki nko bi so mo ti se wa de church ni following Sunday pastor church ana to wa ni ah lo bi beji so oro yen wa jora won de bi pe mo won gba olorun ma to bi lo ba o gbogbo e mora won so iyen ni mo fi pe kemi na ba won jeri si agbara olorun ninu aye mi pe olorun sese to gba ona ya ni mi ba ti give testimony but fun mi wa 14 mi ba ti give testimony e ti pe ti pe bi olorun ojiji bo se gba se ise ara ti se aya ninu aye temi na jogun ori mi lo jumo mi lo olorun de se lai ni ya lai ni baba olorun de gbona ya ni pe awon egbon mi lawon le se fun mi tele sugbon olorun de pada wonu won lo won se fun mi inu go mo pe mo le se to ben olorun de gba gbogbo ije ope mi ni o e se gan sa e se e ma ba mi ki mama o oluwa wa pelu yin o jesu ni fe ina sile o e ma daru gbogbo woli o e se gan ni sa.

0: si wọn náà lórúkọ Jésù àmì.
1: Ah, jẹ́ gbàdúrà fún yín. O ní rárẹ̀rá.
2: Amen.
1: O ní wọkọ̀ jáàmù.
2: Amen.
1: O ní fẹ̀jẹ̀wẹ̀.
2: Amen.
1: Ọfọ̀ ò ní bọ̀.
2: Amen.
1: Wọ́n lé wọn ò ní báyẹn.
2: Amen.
1: Wọ́n bọ̀ ọjà wá borí wọn.
2: Amen.
1: Wọ́n kọlẹ̀ wọn ṣubú.
2: Amen.
1: Tába lépa rẹ̀ àwọn gan tún ṣubú.
2: Amen.
1: Ogun ò ní borí.
2: Amen.
1: Ọ̀nà tó dí kó là.
2: Amen.
1: Ọwọ́ ọ̀tún ọlọ́run kò gbé ooru.
2: Amen.
1: Ọwọ́ ọ̀tún ọlọ́run kò sọ ọ́ di ńlá.
2: Amen.
1: Ìjàmbá àwọn èèyàn kò ní bà ọ́.
2: Amen.
1: Lọ́sẹ̀ yìí òní ogun àkóbá wọ.
2: Amen.
1: Òní ogun àkóràn.
2: Amen.
1: Òní sọkọ wọ.
2: Amen.
1: Òní sì plẹ̀ wọ.
2: Amen.
1: Mo lóò ní sọkọ wọ.
2: Amen.
1: Òní sì plẹ̀ wọ.
2: Amen.
1: Wọn ò ní kóbá wọ.
2: Amen.
1: Ẹ̀tọ́ tí wọn nígbà fi lò mí.
2: Amen.
1: Wàá rìn wá kiri.
2: Amen.
1: Wàá rìn wá kan ńlá.
2: Amen.
1: Fóònù ẹ bá dún. Olórí ló pè ọ́.
2: Amen.
1: Fóònù ẹ bá ti dún aláàánú ló pè ọ́.
2: Amen.
1: Mẹ́sẹ̀jì bá wọlé aláàtì ni.
2: Amen.
1: A ó gbẹ̀tọ̀ rí fún ọ.
2: Amen.
1: Orí ẹ máa kànkè.
2: Amen.
1: Wàá jẹ wàá yó.
2: Amen.
1: Wàá jẹ àjẹsẹ́kù.
2: Amen.
1: Ebi ò ní bá wọn pa ọ́.
2: Amen.
1: Ọlọ́run ràn ọ́ lọ́wọ́.
2: Amen.
1: Ìwọ náà rí ẹ̀bùn ọkọ̀ gbà.
2: Amen.
1: Wàá rí tilé gbà.
2: Amen.
1: Wàá rí físà gbà.
2: Amen.
1: Ayọ̀ rẹ̀ akú.
2: Amen.
1: Wàá kọrin ayọ̀.
2: Amen.
1: Àṣẹ́mu bẹ́ẹ̀.
2: Amen.
1: Kò lè yí padà.
2: Amen.
1: Tọ́ bá sí a prógrámù yìí, ohun tí mo wí, Ọlọ́run ṣe fún ọ bẹ́ẹ̀.
2: Amen.
1: Àṣẹ́mu bẹ́ẹ̀.
2: Amen.
1: Jésù Olúwa wa.
2: Amen.
1: Mo kí gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run jákèjádò àgbáyé. Gbogbo ibi tí a bá ti gbọ́ mi, àánú leléyìí, o ti rá àánú gbà.
2: Amen.
1: Ẹ̀ẹ́dẹ̀ sí bí ọba.
2: Amen.
1: Orúkọ mi ò yí padà. Apostle àti wòlíì. SMO Mustafa JP Baba Sebioba lati jo Seed of Christ Golden Church Land of Reality Tolujo wa ni Gbaremu Idiobi Airport area ni ilu Ibadan e gbo mi bi ma so fun yin pe bo ba ti de ore mi ja gugu so pe Sebioba lo nlo ko send ti o mo be to ba wa jo program o bo ko fe nbe bi Wednesday agbara Sebioba tabi ni ọjọ́ Sunday lórúkọ Jésù òwúrọ̀ ànúgbà.
2: Amen.
1: Tí ó bá gba ti alákíá wọlé ìwọ sáà dùn ní Jọ́sẹ̀ airport cross the other side níbi Jọ́sẹ̀ gangan òun bọ́ kànáà ń bẹ̀ sọ pé ṣe bí ọba lòun lọ lórúkọ Jésù òwúrọ̀ ànúgbà.
2: Amen.
1: Ẹ mú gbàgbé pé mo ti ń fọn rere ẹ tipẹ́tipẹ́ pé Friday tó kẹ́yìn nínú oṣù la máa ń pàdé ní lófù àpẹ́. Ẹ gbọ́ mi Friday eléyìí kò ṣe é miss. Sọ fẹ́ tó wà lẹ́gbẹ̀ẹ́ kó kò ṣe é mísì o.
3: Kò ṣe é mísì
1: o. Torí pé òróró ìṣẹ́gun tá a pèsè sílẹ̀ gbọ́ mi sà àánú wà ojú rere wà bẹ́ẹ̀ yàbá ń gbàdúrà àbùkù tó ń gbàdúrà ojú rere tógun bá ń jẹ àyẹ̀ ogun náà ni ó padà bá jẹ́. Ìdí nìyí mo jòkó mo ronú pé ó nílò ká múra sí ọ̀rọ̀ rẹ̀ ó nílò ìṣẹ́gun torí àwọn tó mọ̀ ló ń ṣe ọ́ ọ̀gbọ́n lórí wa ni

0: láàrin ọ̀tá ló wà má ń sọ́ra kan sì má gbàdúrà àwọn ìgbésẹ̀ ti wò yìí ni làwa gbé fún ọ má fún ọ lọ́rùn òróró tá a fọ yìí òróró ìṣẹ́gun ni mo sọ fún ọ yóò pupa rẹ́súrẹ́sú kò wá ní ìdíbí bó o bá ti dé lọ́ra omi ẹ̀rà padà ké mo pè é ẹni tó bá ní etí òun kó má a gbọ́ òun ti yẹ mí sọ fáwọn ìjọ àti kásáàmù omi ẹ̀rà padà yẹ fún ọjọ́ méje ó ti pé àti kásáàmù ẹ̀ ìkẹ́jì àti gbàdúà tí òróró ó ti pé ó ti wálẹ̀ kílókù á fún ọ ní òróró ó máa dá díẹ̀ sí omi ẹ̀rà padà yẹ tó bá ti dá sí á wá gbàdúà tó gbọ́ná ó máa ní agbára sà bá a bá ti parí ẹ̀ kí ló máa ṣe ó gbé omi yẹn lọ ní ìwọ ló ní á sọ fún ọ bó ṣe máa ṣe kì í dédé dáa fún yàn àṣẹ tẹnùmí jáde wàá jẹyàn láyé ọ̀pọ̀lọpọ̀ sundays máa wà ní ìgàndò lásù ìgàndò road hotel bus stop ọ parí bó bá ti débẹ̀ sọ pé ṣe bí ọba lọ ń lọ àbí kó sọ pé òun lọ sí ọkọ̀ olóyún event center kò sẹ́ni tí òun ẹ̀bẹ̀ mo sọ tẹ́lẹ̀ ayé rẹ dìde mo láyé rẹ dìde ni mo láyé rẹ dìde ògbó rẹ ajáde wa ògbó rẹ ajáde wa ògbó rẹ ajáde wa sórí mo fẹ́ ká gba àwọn àdúrà láàrin kọ́ tó jáde ní òní ọjọ́ monday torí pé ọ̀sẹ̀ yìí ó gbọ́dọ̀ pé ọ̀wà owó pàápàá yìí tẹ́ máa ń san rẹ ọjọ́ monday báyìí ó ti mú àwọn èèyàn lára wọn lè ṣe ó ti mọ̀ pé àwọn gbọ́dọ̀ fi kankan sí àkáǹtì wòlíì wọn kí ire wòlíì wọn kọ́ba á lè tẹ̀lé wọn ẹ̀nà wọ́n sì mi wà á fọwọ́ yẹ gbà ẹ̀tọ́ yẹ wà á rí owó gbà in the name of Jesus àmọ́ a gbọ́dọ̀ kọ́kọ́ fi ìrìn àjò wa lé ọlọ́run lọ́wọ́ ọgbọ́n òwe òwe ni orí kẹta ẹsẹ̀ karùn-ún àti ìkẹfà ìwé òwe orí kẹta ẹsẹ̀ karùn-ún àti ìkẹfà ẹ̀yìn náà ẹ̀sìn bíbélì yìí síbẹ̀ ẹ̀gbọ́n tó wí kí ló wí.
1: fi gbogbo àyàrá gbẹ́kẹ̀lé olúwa.
0: gbọ́ mi sà sórí ìgbẹ́kẹ̀lé rẹ number one jẹ́ kó wà ní olúwa má gbẹ́kẹ̀lé nǹkan mi yes.
1: má sì ṣe tẹ̀ sí ìmọ̀ ara rẹ.
0: má sórí èrò ọkàn rẹ ó lè máa tàn ọ́ jẹ má dàlóhùn olúwa ò ní tàn ọ́ jẹ láyé yes.
1: mọ ní gbogbo ọ̀nà rẹ. òun sì tọ ipa ọ̀nà rẹ.
0: ó máa tọ ipa ọ̀nà ó ló máa sọ fún ọ bó ṣe rìn ó dẹ̀ láwọn ìlérí tó ti ṣe fún wa ẹ̀yà àwọn ìwé psalm 121 ní verse 8 tábàtìkà àgbàdúrà tábàtìkà àgbàdúrà psalm 121 verse 8 kí ló wí.
1: olúwa yóò pa ọ̀lọ́ àti àbọ̀ rẹ mọ́.
0: kí ni wàá mọ̀ lẹ́rù. olúwa ló sì lérí kan fún wa. ẹbí mi pé kí ló ti wí. ó ní òun.

0: ti ń pè custom ni o ti retire inu sabu mi ni ko si ti o ko fun mi tan ko si ti wa ye o ni le tan ko si ti o fun mi tan o sawo school man bi o se gbogbo e se wa ri lotun losi ni mo fi n gba owo emi o riru olorun ipe ri o iko iriju eledumare ni baba te nwo yi o but mo si n po mi ti de mo si se life lowo fun baba mi mi ti de tin ba de tan eru apa yen ba mi gbe gbo pe
1: ah so pe oluwa
2: oluwa
1: bankale ko kan olore mi
2: bankale ko olore mi
1: ko se mi na lore
2: o se mi na lore
1: in the name of Jesus
2: amen
1: to eyan gbegbese bo ba ti gbegbese wa ri owo olorun awon eyan gbegbese won de ri yanu ni ojo aje bayi ojo monday ni enikan so re o so re tan aso na le do ni moto
3: se oluwa lo wa ti bo ma sagbara yin do tun o daddy mo ti lere mi na ti lere omo ojo yin le n fofe ni o won ko mi ni olohun mi o ah daddy mo ti lere pe yin pe mi o pe se bi oba pe mi lati 2020 lore mi kan ti introduce mi se se bi oba ati gba yin la yin mi ti ni tumo ah daddy mo lere o last month 10 iriwo pe 9 years pe ka san re ma je 9000 pe ti o ba ni 9000 ko so 1000 ka fi se didi 9 years ori ma 9 years iri owo daddy mo san re maje mi 1000 mo fi gba moto mo fi gba moto daddy mo ti lori o mo ti lori ti last year na mo wa si mẹrin lufo apẹ lori admission ọmọ mi pe tọlọrun ba se fun mi ma ti o ri a oluwa mo jẹri to pọ o mo dupe ọlọrun fun ladmi mo dúpẹ́ àdáde pé yìí ò ní dòkó pé yẹn túbọ̀ máa fọ mi sí mi o bí pé ọlọ́run babalọ́lá ṣe ń fọ àmì pé yìí ò ní dòkó pé yẹn túbọ̀ máa fọ mi sí dájọ ṣé ẹ̀yin fọmọ ṣiṣẹ́ ìrìnṣẹ́ ẹ̀yin fara ṣiṣẹ́ ìrìnṣẹ́ òun náà mú ìtàn dájọ god bless you sir I really appreciate ẹ ṣé mo dúpẹ́ o ẹ ṣé o olóhùn ṣe bí ọba mo dúpẹ́ o.
1: mo súre lórúkọ jésù níbi tí ẹtọ rẹ há mọ ó yẹ gbá.
2: Amen.
1: Sọ pé mo gbà á.
2: Mo gbà á.
1: Famara ń gbà mẹ́ta. Mo gbà á.
2: Mo gbà á.
1: Mo gbà á. In the name of Jesus.
2: Amen.
1: Ọlọ́run wa gbẹ̀tọ́ ẹ̀ fún ẹ.
2: Amen.
1: Iyì òwúrọ̀ nìrọ̀sẹ́ ìgbọ́. N kò gbọ́ iyì òwúrọ̀ tán orí rẹ̀ wú. Ó ní olúwa bá ṣàgbèsè mi náà. Ṣàgbèsè mi ntẹ́ ẹ̀ bá bẹ̀rẹ̀ gbà mí ó má ta o.
4: Dáàdì mi náà ti lẹ́rìí o. Mi náà ti lẹ́rìí o. Fami ọmọ ọjọ́ ìgọ́dọ̀ ni mí so ẹ̀rí mi lọ báyìí nígbàtí on the one oṣù yẹn ẹni ká san ọrẹ májọmọ so àpò wá sówó lọ́wọ́ mi mo dẹ̀ ń jẹ gbèsè kan gbèsè yẹn pọ̀ gan so mo sọ̀rọ̀ pé àbáwọn èèyàn fi ń ṣe báyìí láwọn ìjọba ìfòwò sówó ọ̀pá láwọn àti mo já lọ́bíṣẹ́ mo dé ìwọ̀n lọ́bíṣẹ́ mo dìbò tó máa fi dé on the 6th wọ́n wo inú òpè ní sáà ìgbó tó wà lẹ́ẹ̀ ju 2000 naira lọ nǹkọ̀ tó gbàgbọ́n sàn ni wọ́n sọ pé fọ́lá òun pín fọ́lá òun ṣe bí ọba bá mi sọ gbèsè ní bá mi sọ gbèsè ní wọ́n bá jẹ́ mi ti ní 2000 naira ní ọba bá mi sọ gbèsè ní ìṣàlọ́ wọ́n fi òróró white yẹn tẹ fún wa ẹ̀ wọ́n fi pa ọwọ́ mi fi parí mi ó ṣàfi bèrè fi gbàdúrà kò tó máa dín on the 7 bí àti ṣùpọ̀ nínú yẹn níbi ìdí nínú tí mo jẹ́ nígbà yẹn tí mo jẹ́ àwọn wípé yẹn máa ń sọ iye yẹn fún wọn ẹsẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ ṣe díẹ̀ sí mi owó yẹn pọ̀ wọ́n wọ́n ṣe díẹ̀ sí mi mo pé yìí yìí ó jà mí lẹ́nu débi pé èmi gan mo ẹsẹ̀kẹsẹ̀ bá mi lè fẹ́rẹ́ san gbèsè yẹn mo dẹ̀ free ó ṣe gan sa o ìpín yín pín mi o ẹni fọmọ ṣiṣẹ́ ìránṣẹ́ o ẹni fara ṣiṣẹ́ ìránṣẹ́ sa ẹ ṣe gan sa thank you very much sa.
1: Ah sọ pé olúwa.
2: Olúwa.
1: Ṣàgbèsè mi náà.
2: Ṣàgbèsè mi náà.
1: Olúwa.
2: Olúwa.
1: Sanu emi na.
2: Sanu emi na.
1: Kemi na bolo wo gbese.
2: Kemi na bolo wo gbese.
1: In the name of Jesus.
2: Amen.
1: Ah wara anugba.
2: Amen.
1: Wa de se bi oba.
2: Amen.
1: Jesus Oluwa wa.
2: Amen.
1: To ba wa na ra mo tu je gbese. To ba ti san ore re. Bolo soro. Oluwa yomi kuro nu ajigbese bibeli wi pe eyin o ma wi awon orilede eyin ki yo si to parapo ni ayo ti ni fibera mo gbadura lone afa ojade
2: amen
1: in the name of Jesus
2: amen
1: gbo eyan mo lohun te ma bless se ranse loni mi fe mo ye to san mo re bu ko olara ti anu e ni oni ojo omode wa ri owo
2: amen
1: o ma ra anu gba
2: amen
1: o ma winya
2: amen
1: o ni toro mo
2: amen
1: in the name of Jesus
2: amen
1: aye adide
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: eyan mo le mo gbagbe pe a nlo Jerusalem e ku mura Jerusalem yi mo ti announce a lo Jerusalem a de lo Jordan ona mejeji na ma de awon adua to ni agbara ah fun bomisa irin ajo pelu apostoli oya to olorun fe fi na wa agbara nu aye mama re wa le baba re wa le doninu gbogbo eyin odo mu aja lo a fe balan soro mo gbadua loruko Jesu aye re adide
2: amen
1: mo laye re adide
2: amen
1: mo laye re adide
2: amen
1: o ma se bi oba
2: amen
1: o se bi oba
2: amen
1: o se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: egbo eleyi mo na announcement o se pataki to ba ti di asale ta fe gbadua na ko mejo lori social media wa mo gba gbe pe mo gboro gbadua nu fun o mo fi mo ti gbadura tele mo tun fe gba awon prayer point kan wa ti mo fe ke mi ati o ka je fi gbadura rati ko gede wa lowo e a fe ro oro sinu e awon kan bere pe ki ni tun mo gede to ba de bi adura wa mo owo wuli na ti nba a fe fi bo olorun soro ani oro to leye o gboro di ero loruko Jesu gbogbo inira na aye o ma pare
2: amen
1: inira aye o pare
2: amen
1: in the name of Jesus
2: amen
1: mo ki gbogbo eyan lojo bi oni oni wede anniversary ojo ayo ni oni mo wa pase ayo mo pase ebukun anu ati ojurere sinu aye re ati igbeyawo re in the name of Jesus
2: amen
1: ile re oni dam
2: amen
1: wa de si bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: eje ti awon celebrant ti oruko won bi number 1 Adedeji Oluwaseun happy birthday to you Kemi Oladimeji happy birthday to you
5: Pastor Kede Kilanko Pastor Apete happy birthday to you sir
1: Dickness Fumilayo Ologodudu omo Abasebi Oba happy birthday to you Motorayo Majid happy birthday to you Sola Fadeni happy birthday to you ati Olasupo Bibura happy birthday to you mo gbadura loruko Jesu o ra anugba
2: amen
1: mo ni wa ra anugba
2: amen
1: mo lo ma ra anugba
2: amen
1: wa ri ogun elu
2: amen
1: wa ri ogun elu
2: amen
1: kon aka number sile 30 32 67 02 85 bole kan si 30 32 67 02 85 Mustafa Solomon Moses oni lo ma gbe jade ni First Bank loruko Jesu o ma ra anugba
2: amen
1: mo ni wa ra anugba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: mo bless apere magbo e mo li bonu gbe je Jesu mo te ka mi bonu ro to ma fi anu e ti ara e loruko Jesu o se ma pe o
2: amen
1: wa ra anugba
2: amen
1: wa de se bi oba
2: amen
1: Jesu oluwa wa
2: amen
1: a pade ni asale lago mejo loruko Jesu o ma ra anugba
2: amen
1: ma gbagbe ojo Friday gbogbo bi kibi to ba wa negotiate ara e ko make sure pe a jo pade ni lu fa pe so fe ni pe mami se o
2: mami se o
1: yo de dara fun o
2: amen
1: ko ju se ni kan fi da loju bayi

0: Ọ̀fẹ́rẹ́gẹ̀gẹ̀ a ti wà lábala àgbéyẹ̀wò lórí ọ̀túnúwé ìròyìn ní ìkànnì Jordan 105.5 FM 09060033352 tàbí 07051697912 07051697912.
1: Ẹ káàárọ̀
0: bàbá.
1: Ẹ kú ètò kò ní ìbàjẹ́ o.
0: Àmì sà.
1: Ẹ máa ní nǹkan sọ̀rọ̀ Isaac Ògúnṣọlá látàmì kan lẹ̀.
0: Ẹ káàbọ̀ bàbá Isaac.
1: Nípa ti ètò ìkìlọ̀ àwọn tó já àpótí gbọ̀ngbọ̀ngbà nípínlẹ̀ Ọ̀ṣun lójú lọ́wọ́ ní. Bìrọ́sì báwo ni ṣe máa gbé nǹkan ìrìn tó fẹ́ fi dìbò ní ọ̀dún 15 tó máa ní káwọn àwọn individual àbí kankan máa rí bẹ́ẹ̀ ní sí security. Ọjọ́ òru náà káàdì gbèsè ọ̀nà kí èso ògùn ẹni tó fi ògùn kínní kan fún ayé ló ṣe àrìnà kò fẹ́ dìyẹ. Bìrọ́sì nígbà tí mo ń gbọ́ ìwé nǹkan ní òbí kí ló wá wúlò fún ọ̀hún bẹ́ẹ̀ ni ẹgbẹ́ káńsù àwọn kínní yẹn ibi tí bẹ̀rẹ̀ tí rígì tó bẹ̀rẹ̀ ni ọ. Bí ẹ̀rọ ti gba ìgbòrò tó lẹ́jì ní ìlú tó rí ìpínlẹ̀ Adamu tọ́lá ti di bọ́mú ọwọ́ supply pẹ̀lú orí táwọn ẹlẹ́rìí fẹ́ẹ́kà. Àwọn ẹlẹ́rìí kan múra kan fúnra sílẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn tí bàbá Ọbásanjọ́ alágbè alágbè ó sọ̀rọ̀ bí ìwé ẹ̀wọ̀n àṣekú ọ̀rọ̀ ṣẹlẹ̀ àmójútó tó ń ṣe wọn láti fàwọn PDP yá. Èwo wá ni káàgbàlagbà kó yẹ kó mọ̀ pé àgbà máa ń ojúbà ẹni làgbà máa ń wú òkú àmì èyí làgbà máa ń wù fún àgbà máa yẹjú wọn àti ẹ̀rí ẹni ẹlẹ́nà ni wọ́n ẹni pàtàkì ni wọ́n kọ́ra sí pọ̀ ọ̀wọ̀ ẹ̀kọ́gbé Peter Obi àti Fọ́nkọ́sọ gbogbo wọn náà ọ̀rọ̀ ọmọ owó ewu ọ̀rọ̀ nàìjíríà dé alẹ́kọ̀ọ́ ọ̀rọ̀
0: ẹ ṣe gan sa bàbá wa Isaac Ògúnṣọlá láti àmì kan lẹ̀ ẹ káàárọ̀. Ẹ káàárọ̀ sa.
2: Àjọba láti túbẹ̀.
0: Mr. Àjọba láti túbẹ̀.
2: Ọ̀rọ̀ bí èrè dáadáa níta.
0: Àbẹ̀rẹ̀.
2: Ọ̀rọ̀ ìṣèlú bó ṣe kó wa nílò ní ẹ̀kọ́. Àrẹwà náà káwọn ọ̀rọ̀ ṣe nǹkan tó gbọ́dọ̀ bá àwọn ṣe nǹkan tó dáa ni. Òbí òní máa rẹ́ láti máa sọ̀rọ̀ sí wọn. Bí àwọn náà ṣe ṣe. Obi ni ìdàbà ẹ̀ tọ́ sójì dáadáa ni òbí òní máa rẹ́nu là òbí wà nǹkan tó ń fi campaign ni òbí rẹ̀ ní kúrọ̀ fúnkúrọ̀ ọjọ́ fún gbogbo àmì òbí bó ṣe máa tẹ̀ka fún náà tó kọ́ rẹ̀ yà láti fún òbí wọlé ẹlẹ́kejì àwọn àmì tó ń gbé wọn kó àwọn aṣọ fún àwọn boko haram ó yẹ kó jọ wọn fún tó fi tó dáa ni sí àwọn tó kọ àmì kọ́gbọ́n.
0: Ẹ ṣe gan sa àjọba láti túbẹ̀ ẹ ló ẹ káàárọ̀.
3: Ẹ káàárọ̀ olùgbé ọ kéjì gbé
0: o. Ó gbére bàbá.
3: Kúkú lè jí ìgbélà pàṣẹ tábí ò ní báyìí léṣe yóò lè dúnà. Orúkọ tèmi ni àyùbẹ̀ ẹ̀dùnmáṣẹ́ ńláfẹ́wádìlẹ̀ dọ́gọ̀tì lọ́tà bàbá ìwúrí ló ń sọ̀rọ̀. Bàbá àkọ́dé tó di lọ olùdí tó fi kíwà rí tọrọ akẹ́lẹ́ sọ. Kí ni èdè lórí ọ̀rọ̀ ètò ààbò rí? Kí bí bàbá Tinubu bá ṣe dáadáa? Ṣé òbí bẹ̀rẹ̀ máa sọ̀rọ̀ kí pápáṣọ́ à máa sọ̀rọ̀? Ṣùgbọ́n ìbàjẹ́ lójú ojúmọ̀ ló mọ̀ lọ́jọ́ líla. Ará ni aráàlú ọba ẹ̀yìn ìdángòtì èmi náwó náírà èmi náà tún kọ̀bọ̀ kù lé nípò. Ó paṣẹ ẹ̀ ẹ̀dẹ̀ máa sọ kí mo rà ọ̀kẹ́. Ta ló bá pinnu níwájú ọba pààyàn? Ẹ̀wọ̀n àwọn àmì lè ń kó aṣọ fún ìdí wọn ṣe fá gbòtùmọ̀ mi ìkà ayé ẹni ẹ̀ ẹni dárí jù ún ẹ mọ ohun náà ti padà nù ẹ náà kún dànù kẹjẹ kó gún mí ẹjọ abẹrẹ níbi kan ara ni aráàlú ọmọ ìlú lágbà pọtí lè apọtí lọtọ ẹ àti ìpínlẹ lójú ọmọ mi fẹ wọn ó lè ló lè wà tí ó dàkọ àwọn ilé jẹ àpótí ìwé gbògbé lọwọ làwà rí iléeṣẹ yìí ò lè jẹ lómi níbẹ
0: sọ. Ẹ ṣe gan sa bàbá àwórì wọn ní bá jẹ ń jímọ ni ó mọ pé jímọ lóyin ẹgbẹ káàárọ 09060033352 ẹ ojúmọ rẹ o.
4: Ẹ bá káàárọ̀ o.
0: Ẹ káàárọ̀ sà.
4: Ọ̀dà ẹsẹ̀ mo nígbàjẹ́ wá dáa fún yín o.
0: Àmì sà.
4: Púpọ̀ mi ni Akíọ́lá Akínfàlà látàbẹ̀ ṣẹ́ẹ̀sì.
0: Ẹ káàbọ̀ sà.
4: Àti mo gbọ́ àwọn tó tún yí àpótí ìbúlù ìtúmẹ̀ǹtì àwọn tó yẹ lò táwọn tó yẹ lò fún ìbò wọn. Ẹ̀kọ́ tó kọ́ mi lóminú ó dùn mí gan-an. Fún ẹ̀ tí ń gbàdúrà pé kó wà bíṣù kó mà ju wàhálà torí state mi yàn ọ̀tún mi nìfẹ́ kó bàjẹ́. Àwọn tó ṣe ẹ̀kọ́ fọwọ́ òfin mú wọn o. Òṣèlú tó bá rán wọn níṣẹ́ yẹn pátì tó bá rán wọn ṣe ìyá tó tọ́kọ̀ fi jẹ pátì yẹn. Tó tọ́ tó yẹ tó bá ṣe yẹn bá ṣe tó ju ẹ lọ òyìnbó ló ti jọ ẹ̀mẹ́ ìbéjì báyìí. Very bad, very bad. Nípa tí bàbá Ọbásanjọ́ bàbá Ọláyíwò bàbá ẹ̀ ló ń wọ́ọ̀yà rẹ̀ ló da ẹ̀ láàmú. Àwọn òbí ti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ gbogbo Nàìjíríà ti mọ̀ pé kò fẹ́ràn Tinubu kò fẹ́ràn bàbá ẹ̀ rárá. obitore so fosi obito to fosi pe ta ma obito babade
0: to
4: bi e ko ti se owo ni owo lo tun wa o no o mo mo ro joba Nigeria tabe buwa ko se to to pa pa lori to fe ko e wale
0: e se
4: ko de pa se pe ko se da yo kan ti po ta kon te kon ti tabo ta le a le ni orogun a lo ko pe lo je se ko to te pa yo
0: e se so
4: ko de da for time to time lo mu gbe ku lole a gbe wa soke
0: o da ise
4: ba lorun
0: ku ti ko de da ko ya ma se pe ero po loju la laro e lo
1: e karo
0: sa
1: a ya lati alagbado
0: e karo sa
1: eri ni ba ti awon agbesun mi kan n withdraw tan
0: o ka wa soke
1: tan ko le e wo e je kan fun ra o ìrẹ́gbẹ́ máa ṣe bẹ́ẹ̀ tọ́jú wá túnmọ̀ ìjọba máa wọlé sí wọn lẹ́yẹ. ọ̀rọ̀ tó ní ìyẹn o
0: ẹ̀ṣin
1: ọlọ́run fún àpọ̀jù bọ́
0: àmì jùlọ alákan fi ń ṣọ́rí nìkáwọn ọmọogun fi ṣe ẹ̀lú o.
1: ẹ̀ka rọ̀sà dáre lórúkọ tó láti àgbàdo kọ́ọ̀sì.
0: ẹ̀ka rọ̀sà
1: ọ̀rọ̀ bàbá Fásẹ́jọ́ ni mo fẹ́ sọ.
0: ok
1: ilé ìṣe ọbásanjọ́ ṣe yìí kì í ṣe tuntun nígbà táwọn gangan wà lórí òye tí wọ́n kún fún onídìí òyìnbá yẹn láti gba ìkọlọ́wọ́ sí ojú tó àwọn àti òbí àti wọ́pá àti pápáso lọ wò wá lórúkọ wọn lágbára náà sí gbọ́ lọ bí mẹ́jọ lórí rẹ̀ ní ṣáàlà ọlọ́pìnlẹ̀ ìjìnlẹ̀ ẹlọ́.
0: ẹ ṣeun gan sa ẹlọ́rọ̀ ta ló wà lójú là ẹ kojú mọ́ ẹ káàárọ̀ o. Peter Adeoke.

0: 090-6000-3352.
1: Ẹ̀kaàrọ̀.
0: Ẹ̀kaàrọ̀, sir.
1: From region Lala Tikotun.
0: Baba, ẹ kú ojúmọ́, sir.
1: Ẹ kú ètò.
0: Yes, sir.
1: Lórí ọ̀rọ̀ ti bàbá Bàṣánjọ́, jẹ́ mo ti sọ lọ́jọ́ yẹn. Bàbá Bàṣánjọ́ àti àwọn ọ̀ṣọ́bà. Àwọn ọ̀ṣọ́bà dẹ̀ bí ara wọn. Wọn ò kàńpẹ́ẹ̀nì nígbà yẹn. Gímíìkì tí bàbá lò fún wọn pé òun máa fi sílẹ̀ fún wọn náà tẹ̀lé. Daniel kàńpẹ́ẹ̀nì bí ìgbà pé wọ́n máa dìbò fún lọ́run. Àjẹ́ gbogbo wa la wà ń bí. Ẹ ti gbọ́ jẹ́. Ó kàńpẹ́ẹ̀nì wọ́n wí Daniel wí confirm. Gbogbo ẹni mo fi lè sọ wí confirm ní first term yẹn. Ṣé bàbá bá lọ sọjọ́ náà jẹ́ lo political gímíìkì fún wọn? Ṣé kọ́ dìbò fún mi as president kọ́ máa ní president? Kò dẹ̀ sọ̀rẹ̀ láàrin wọn gẹ́mọ̀ yé sọ ọ̀kẹ́ tó wà láàrin àwọn PDP ń sìn. Ó ṣe rí nígbà yẹn náà láàrin APC nìyẹn. Ebi Tinubu nìkan ni ò lọ síbi tí bàbá Tinubu ya bàbá Ọbásanjọ́ ti pè wọ́n. Ó nìkan náà dẹ̀ fi ọ̀dọ̀ ẹ̀ sílẹ̀. Gbogbo ìtókù ni wọ́n gbà. Ó kí wọ́n gbogbo ẹjẹ́ tó ń gbìn wọ́n kàn ń wí ẹjẹ́ ni bàbá bàbá lo gimmick. Àwọn ọ̀ṣọ́bà jẹ̀bi kan fẹjẹ́ sílẹ̀ ìyẹn ti lọ. Politics ni ṣé wọn ṣiṣẹ́ ní ìsìn ìṣe PDP náà kò kàbí APC náà wọ́n rán gbogbo wọn sì rí. Wọ́n ti ń ṣe nìyẹn kò sí kò sí ètò kan Nàìjíríà 419 náà wọ́n ń ṣe fúnra wọn. Ẹ pé.
0: Ṣeun sí ẹgbẹ́ fún àbáwádá sí láàárọ̀ nù. Ẹ̀lú ẹ káàárọ̀ o. Ẹ̀lú. Èyí kí ló ń ṣẹlẹ̀ láàárọ̀ ìbàdàn?
2: Good morning, Lagos. Welcome to the Jordan Breakfast Show. And today,
3: hey,
0: everybody,
3: this is the sweet, and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best.

0: tẹ bá ti ń pè kẹ máa yí rédíò yẹn lọlẹ̀ ó ṣe é ṣe kó jẹ́ nǹkan tó ń fa tó fi ń jánu ẹ̀lú ẹ̀kaàrọ̀.
1: ẹ̀kaàrọ̀
0: bàbá.
1: Lórí ọ̀rọ̀ ọjọ́ yẹn ni mo fẹ́ sọ fà.
0: Orúkọ yín àti ibi tẹ̀ ti ń pè wá.
1: Orúkọ mi ni Olúwaṣẹ́gun Akíṣemọ́yìn Owóyà.
0: Ẹ̀kaàbọ̀ láti bo.
1: Láti Ìjẹdùdú. Ìjẹdùdú. Ẹ bá a bẹ bàbá Ọbásanjọ́ kó ní sùúrù púpọ̀. Òun náà ti ṣe ti ẹ̀ rí. Ó fi Tinubu sílẹ̀. Ó ṣe kò rọwọ́ mú. Ó fílẹ̀ kó fílẹ̀ fáyé ọ̀wọ̀ ipò àgbàlá ń bàgbà kò jù bẹ́ẹ̀ lọ fà.
0: Ẹ ṣeun. Olágbára 09060633052 09060633052 Òun náà ni àwọn èèyàn pọ̀ ni wọ́n dẹ̀ lera wọn dà. Hello? Ẹ káàárọ̀ o. Kí ló ń ṣojú òpó lára ẹ̀ bá ń yẹ̀ wò.

0: ìlú gangan ni wá ṣe rí lọ́kàn tí yín ni kẹ́ ẹ sọ tí yín ẹ̀ ló ẹ bá rà orèbété 09063352 ìròyìn náà jáde láàárọ̀ yìí mo ṣe ń fojú kan sìn wọ́n ní èèyàn mẹ́ta ni wọ́n gbẹ̀mímì tí àwọn méjì ṣe léṣe nínú ìkọlù kan tó wáyé ní ìlú kan tí wọ́n pè ní ẹ̀lúlù àti agadagba ní ìjọba ìbílẹ̀ oyinmini nípínlẹ̀ benue. Ẹ̀lú ẹ káàárọ̀.
1: Ẹ̀lú ẹ káàárọ̀ ọ̀fíṣẹ́ mi Mọ́lálápà ti pè ló ń pè yí o.
0: Ẹ káàárọ̀ mọ̀.
1: Ẹ pẹ̀lú ẹkúṣẹ́. Ọ̀rọ̀ àwọn ọba tọjọ́ lónìí náà pẹ̀lú àṣìṣe nígbàgbọ́ ọba tọjọ́ ó ti dàgbà bàbá yẹn ń ṣe ìrànlọ́ púpọ̀. Ẹ àfikọ́ tiẹ̀ a rí nǹkan mú jáde.
2: Hello Lagos, welcome to the Jordan Knight Show, and today we'll be discussing.
1: Even the atop mo gba je kokko na o ma pari ATS won do se mi o gbogbo awon le mi ire ni to le gba wa o ire ni to le gba wa kon tokko ku to ti ti lugu to an ba wo bo olorun lo nbe mi ko le ma da wa nbe le da
0: be yes awon ara gbegbe amuwo odo amuwo se amuwo odo fin na ni be on leko won ti pe gbaja re si ijoba ipinle po ke won ti gbagbe awon pe awon oju na e lo ti di ona iku wọ́n lọ má jẹ́ kí a gbàbí tí ó jẹ́ ọ̀nà ikú fún wa wọ́n ní gbogbo àwọn kòtò tó ti bọ ọ̀nà ìjẹ́ wọ́n ké gbàjarè síjọba ìpínlẹ̀ èkó pé kí wọ́n wá báwọn ṣe ọ̀nà náà ìyún náà wà nínú ìwé ìròyìn láàárọ̀ yìí ẹ̀mú kan ní mọ́ fi kún nígbà tí ojú òpó wa ọba ṣe ní wọ́n ní ilé ẹ̀kọ́ polytechnic tó wà ní Kogi state ti lọ́kọjà wọ́n ní ọwọ́ ti ba àwọn olùkọ́ àgbà mẹ́fà ilé tí wọ́n ní wọ́n ti dá wọn dúró látàrí ẹ̀sùn ilé tí wọ́n fi kàn wọ́n wípé wọ́n máa ń sọ fáwọn ọmọ iléèwé pé bó o bá sùn pẹ̀lú omi ìyìn ní fún ọ ní máàkì wọ́n ní tí ò sì yẹ kó rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ iléèwé náà ìyẹn ọ̀gbẹ́ni john omi onímìsí gẹ́gẹ́ bí ohun tí ó bá àwọn akọ̀ròyìn sọ 09063352 lórí ọ̀rọ̀ ọbásanjọ́ tí gbogbo wa ń gbéyẹ̀wò tí ọ̀pọ̀lọpọ̀ àwọn bàbá ń sọ àwọn ìyá wa ń sọ yìí àwọn àgbà náà ni wọ́n ní àgbà tí ò bá fẹ́ kí ilé ó tú ni wọ́n á ń súfe wọlé ọ̀pọ̀lọpọ̀ àmọ̀ràn náà làwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà náà ti gba bàbá lábẹ́ ìwé ìròyìn ọ̀hún láàárọ̀ yìí pé ṣé tó kànnu bẹ́ẹ̀ náà ni àwọn ẹgbẹ́ yorùbá ronú leadership forum àwọn náà sọ̀rọ̀ wọ́n sọ òkú ọ̀rọ̀ sí bàbá ọbásanjọ́ láàárọ̀ pé ìṣekúṣe yẹ ní ni ẹṣẹ tẹ ẹ bá ṣe síbi ẹṣẹ sọ ibì kan ẹjẹ àdó sójú kan ẹ ní ipa lórí peter obi àti
3: pàṣẹ
0: ẹ lẹ́kàárọ̀.
3: Ẹ má bínú kọ ọmọ ìdọ̀lá ló pè padà.
0: Ok sir.
3: Torí kódà ìròyìn ẹ mú kàn gbọ́ gátagàta mú kàn sáàsàrí píìkì kí ni bàbá sọ gan ẹ má bínú. Lórí ọ̀rọ̀ ohun pẹ̀lú ọ̀ṣọ́ba ni mo gbọ́.
0: Ẹ ti tọ àwọn àtàṣọ lórí ọ̀rọ̀ ọ̀ṣọ́ba àti ọbásanjọ́ yẹn ni àwọn ẹgbẹ́ yorùbá ronú leadership forum ni wọ́n wá ń sọ ọ̀rọ̀ sí bàbá ọbásanjọ́ wípé gbogbo ọgbọ́n tí wọ́n ń dáná lórí wípé bóyá wọ́n ṣe ti tinubu bíbẹ̀ ló sì jẹ́ wípé ti peter obi àti kwankwanso ni wọ́n ń ṣe wípé gbogbo ọ̀rọ̀ tó ń sọ náà nípa ti ọ̀ṣọ́ba ẹni tí wọ́n fi ṣe ẹlẹ́rìí wọn ẹni tó ti kú ni ìyẹn ẹni tí ó jẹ́ gíná porúkọ rẹ̀ nínú ìwé ìròyìn náà kí ló kọ bàbá yìí tó jẹ́ ni pé ó ti kú wọ́n wá fi ẹ̀sùn kan ọbásanjọ́ wípé bàbá ṣe dáadáa torí àgbàlagbà ni wọ́n kí wọ́n ṣe dáadáa ibi tó bá máa ṣe sí kan ṣe sí kọ́kàn má ṣe kúṣẹ́yẹ àwọn ìlú tẹni tó ń ṣe.
3: Èyí tí bàbá máa ṣe ló ti ṣe káwọn èèyàn máa fura wọn nẹ́ẹ̀dì ó dẹ̀ ní ó ní choice láti ṣe tó bá fẹ́ ṣe.

0: Hello, Ekaro.
1: Hello.
0: Ekaro.
1: Ekaro.
0: Yes.
1: Orúkọ mi ni Ireti Ọlá láti Agége.
0: Ekaro, ma.
1: Yes, sir. Ọ̀rọ̀ nípa Peter ni mo fẹ́ sọ.
0: Ok, ma.
1: Peter Obi. Nígbà tí ohun tó fẹ́ ṣe tó máa ṣe fún Nàìjíríà ló yẹ kó sọ. Kì í ṣe pé kó máa bú ẹnìkan pé ẹnìkan dàgbà. Ṣé wọ́n máa ń fi ọmọdé ní ṣe ipò? Ṣé wọ́n sọ pé ọmọdé ló lè ṣe ní tàbàgbà? Èwo ohun tó máa ń sọ ọ̀rọ̀ sí Tinubu pé àgbàlagbà ni kó kó. Ìgbà tó ń ṣe gómìnà ní Anambra tó lo ọdún mẹ́jọ kí ló ṣe ń bẹ̀? Kí la rí kókó níbẹ̀? Ìyẹn kan. Bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì nípa ti bàbá Ọbásanjọ́. Ó ti wà gírárìn láti bẹ̀rẹ̀ pé kò láìkè Tinubu. Ìgbà tó wà lẹ́kọ̀ọ́ náà ni Ṣèyí náà ni tó wà ní ìjọba. Ó lọ ọdún mẹ́jọ bó ṣe mú nìyẹn tó hòdì àwọn revenue allocation wọn tó hòdì ẹ̀ ní Èkó nígbà. Gbogbo èèyàn ló mọ̀ pé kò láìkè Tinubu. Tó bàbá mi ò dẹ̀ lo ohun tó bá sọ pé kò lè ṣe nǹkankan fún ènìyàn. Bẹ́ẹ̀ nígbà tó wà lọ ọdún mẹ́jọ ẹ̀ ayé ọ̀tà ṣèbí ọdún mẹ́jọ ni president ṣé ó rí ṣe. Kí ló ṣe? Kí ni kókó tó ṣe? Lọ́dún mẹ́jọ tá a rí tó ṣẹ̀ wá sọ pé kínní òun ẹ wo ẹ ṣáàjọ ká máa bá bọ̀.
0: Ẹ ṣeun.
1: Mo bá yín bọ̀.
0: Ẹ ṣeun yàmù. Ó lágbára o. Èló ta ló wà ń bẹ̀? Ẹ káàárọ̀. Peter jà máa lọlé. A pàdé láago kan lágbára Ọlọ́run. Ó dà pé ojú òpó yẹn ni. Mo rí pé network yẹn ò jágere láàárọ̀ yìí. Ṣùgbọ́n ẹja máa lọlé láàárọ̀ yìí. Àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹni tẹ́ ti pè pátápátá. Orílẹ̀-èdè Nàìjíríà ò ní bàjẹ́. Peter ni mẹ́rin ọkàn sí. Ṣé wà ń bẹ̀? Hello.
2: Hello, sir. Ẹ káàárọ̀, sir.
0: Ẹ káàárọ̀, wa.
2: Ẹ kú iṣẹ́, sir.
0: Yes, ma.
2: Orúkọ mi Ọláòyè láti Àdìyàn.
0: Ẹ káàbọ̀, sir.
2: Nípa ti bàbá Ọbásanjọ́. A mọ̀ pé gbogbo ìgbà tó ṣe ìjọba àti tológun àti talágbádá.
3: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams.
2: Àwa kò síbi kankan tá a lè tọ́ka sí pé bàbá yìí ṣe fún wa. Nítorí pé Yorùbá ló fẹ́ràn. Ìgbà ti Yorùbá lẹ́yìn ṣùgbọ́n kò ti Yorùbá lẹ́yìn àwa Yorùbá lásán rírò pé ọmọ Yorùbá ni. Ṣùgbọ́n nípa bẹ́ẹ̀ gbogbo èèyàn ló mọ̀ yín pé kì í ṣe ọmọ Yorùbá pọ̀ pa. Bó ṣe jẹ́ nìyẹn.
0: Ẹ ṣeun, sà.

0: ẹ ṣeun bàbá wa ọláòyè láti àdìyàn orílẹ̀-èdè nàìjíríà yóò da àsìkò tó bá sì da á dùn ẹ̀ á yọ ẹ̀ ojú wa ni ó jọ ṣe kò ní sẹ́yìn wa ògo wa ó fọhùn agbára ọlọ́run ayé ò ní dínà mọ́ wa òní ó sàn wá gẹ́gẹ́ bó ní ṣe jẹ́ ọjọ́ ajé ajé òkúgbó níṣọ oníṣọ òbòjì àfilé èmi àti yín ṣe bùgbé ọ̀dọ̀ wa ni ó wà lágbára ọlọ́run kí n tó máa lọ hello.
1: Ẹ káàárọ̀. Orúkọ tèmi ni Akinyemi láti Abúlé Ẹ̀gbá.
0: Ẹ káàbọ̀ sá.
1: Mo fẹ́ bá yín dá sétò ni òun.
0: Ó yà sá.
1: Mo wà so sọrí níwọ̀nba sí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ sí Yorùbá. Ṣẹ́rí Yorùbá nígbà mi Yorùbá máa ń wà bò sí. Bí a mọ̀ pé ìjọ tí Tinubu ń sọpọ́ọ̀tì Buhari tó ń sọpọ́ọ̀tì náà nílùú Ìbàdàn. Ta ló ń sọ̀rọ̀ nígbà náà? Kí ló kí Yorùbá fi sọ̀rọ̀ nígbà náà pé òye sọ̀pọ̀tì àwọn Haúsá? Bàbá Fáfọlọ́jọ́ tó ń bù yìí kò yẹ kí bàbá Fáfọlọ́jọ́ bàbá Fáfọlọ́jọ́ ṣe bẹ bẹ́ẹ̀ ilẹ̀ Yorùbá ṣé ó ṣe bẹ bẹ́ẹ̀ Nàìjíríà GSM fóònù tó ní àjọ ń kájọ ń lò sí ta ló ṣe akọ́nà bọ́ṣẹ̀ bọ́ta kíákíá ta ló ṣe akọ́nà many things ní Nàìjíríà mo ṣe máa kúrò sí kúùpù Nàìjíríà tí ò ṣe ṣẹlẹ̀ mọ́ ta ló ṣe ọba ti kúrò sí kúùpù èdè Nàìjíríà ta ló ṣe kúrò sí kúùpù mọ́ fẹ́ẹ̀ gbàgbàjọba mọ́ àbájọ náà ni àìmúyẹ kọjá bájọ ṣe ó yẹ ká máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀mí ní iṣẹ́ ọmọ ọmọ ẹgbà o ọmọ ọdún lè ní iṣẹ́ ọmọ ẹgbà ṣùgbọ́n mo mi ìfẹ́ ààbò sí mo gbé lórí ìbòkún pọ̀ bí ọdún mẹ́ẹ̀ẹ́dógún 16 years mo lu Amẹ́ríkà mo rí ààbò sí yorùbá ní láìka ààbò sí kí ṣọpọ́sọjọ́ bá ṣe ní ọ̀bá tó bá ṣe dáadáa sí èdè àwọn tó ń sọ ní àtúnṣe pa bàbá dáadáa bàbá wa ni wọn sọ pé yorùbá fẹ́ ààbò sí Tinubu ò ṣe dáadáa bá ti fẹ́ kí oyè kí ebi yorùbá pọ̀ yàn Nàìjíríà tó yẹ pé bó ṣe bá ìjọba ìjọba ó tún lọ dé bẹ́ẹ̀ mi kò fẹ́ tó máa fẹ́ kí Tinubu kó mẹ́ o kúrò àwọn àgbàdo àkóso ọdún mẹ́jọ yẹn pé ṣé ẹ pé ní ọba tó tòlátà ń ba dé bí buhari ba dé tó náà tún tẹjọ pé kò mú fọ̀n síwájú àwọn àgbàdo àkóso ọdún wàhálà kò máa ṣe nìṣó ṣùgbọ́n nǹkan ti bàjẹ́ pátápátá tó ibi ń pààyàn níwájú ọ́fíìsì ni mo yín máa ń wọ̀n sí ní ọdún jẹ́ ẹ̀rọ ọmọ bẹ̀bẹ̀ fún wo ni ẹ̀jọ̀ ẹ̀fọ́ ní kàkà fi jẹun ebi ń pawọ́ ẹ̀yàn àwọn kí bàbá ìṣe kẹ̀dẹ̀dẹ̀ wọ́n kàn ṣe àyàwó ṣáá ni wọ́n yàwó ṣáá ni kí lẹ́ fi owó sẹ́yìn ayẹ̀ kí lẹ́ fi ṣe 210 trillion naira NPCL kí lọ́sọ̀ ni ìlúwẹ̀dẹ̀ lérò ni wọ́n kọ́ra ìmọ́lẹ̀ ni ṣé bàbá wà ń bẹ̀ ok àwọn bandit wọn tẹ́lẹ̀sọ̀ mú tọ́ńkú ta ló máa ń ṣàyẹ̀ amnesty wọn ta ló máa ń ṣàyẹ̀ kódà àjọwọ́ yín ẹ̀yà ẹ̀mà gbádùn wọn á tún fún ọ ní pápá mílíọ̀nù náírà
0: á tún
1: fún yín lówó
0: ẹ̀mí
1: kìlúbù rẹ̀ ló ń ṣàyẹ̀ ẹ̀ wọlé ọwọ́ mi nǹkan kọ́ nàìjíríà o ọgbà ọ̀tún ṣe ọ̀tún tọpẹ́
0: ẹ má takú àwọn ẹlòmí ẹjá máa lọ alúgbọ́lá peter ọlá ní eré rúgbó dọ̀là á pàdé lọ́la lórí ọ̀tún wẹ̀rẹ̀ ṣùgbọ́n láago kan lónìí lórí ètò wa ètò yín bó ṣe ń lọ aago kan ṣaago méjì ẹjá tún pàdé peter ọlá ní ìlú mojú ẹ̀rọ fún wa láàárọ̀ ẹ̀ nẹ́ẹ̀tì ti nẹ́tíwọ́ọ̀kì kò wọ́ọ̀kì lónìí dáadáa mọ̀ pé àwọn kan pé wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ máa wọlé tábà ẹ̀ ṣùgbọ́n àsìkò ti kó wọn pàpà mọ́ra adúpẹ́ lọ́wọ́ olóòtú àgbà Larry Johnson God bless you sir Razak Adejare àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ àti gbogbo àwọn àtàjọ wà nílé agodo láàárọ̀ ẹ̀rí olúwàgbẹ̀mí lékè Adébáyò lórúkọ mi MC Rawọ̀ àgbàlagbà ọmọdé tí ń pẹgbẹ́ bàbá ẹ̀ lórúkọ títí aago kan lónìí òní ó sàn wá mo yọ ọ ọlọ́run bá mi sáyẹ̀nsì ẹ̀ káàárọ̀.

0: Jàgbọ́ MC Rawọ, ẹ máa gbọ́ ètò ẹ lórí ìkànnì yìí, ẹ má yí kúrò bẹ́ẹ̀, ẹ filẹ̀ síbẹ̀.
1: Ìgbà mi ti dé, ayé ẹ wọn bá mi jó. Ẹ ṣáà ti rí sẹ́ńtúrì náà ló sọ̀rọ̀ èmi ọmọ yín tó tọ́ náà ni. Ẹ máa gbọ́ ètò MC Rawọ, akéwèjẹ gbogbo sọ̀rọ̀ orí rédíò.

0: ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ ṣú.
1: Kí
0: ló di yẹpẹ? Ṣèbẹ́ ti gbé dictionary jáde. Tàbí àwẹ̀ ni. Ẹ ṣeun, God bless you, Bàbí. Ẹ ṣeun gan, sir. Ewé lágbára gan ni o. Fàṣọlẹ̀ gbẹ́ yìí orin ọ̀gá wa Bejiwa producer. Òǹdẹ̀lẹ̀ agbára àti àṣẹ.

0: sọ́lọ̀ tó fara pamọ́ sí mi lára lémi gan mọ bó ṣe ń ṣẹlẹ̀ ní ẹ̀ló.
1: ẹ káàsán
0: bàbá.
1: Olúwa Dámiláre látàbílẹ̀ ìgbà ni.
0: Mr. Dámiláre.
1: Látàbílẹ̀ ìgbà.
0: Ẹ káàbọ̀ sà.
1: Ìgbàta ntarapa ti gbẹ́ láàrin èṣù. Ẹnìkan ò rí èṣù lẹ́rùn.
0: Ẹnìkan ò rí èṣù lẹ́rùn.
1: Bẹ́ẹ̀ni sà.
0: Ẹ ṣeun, ẹ máa bá mi bọ̀.
1: Ẹ
0: ṣeun gan sà. 09063352 ìgbà tí ara bá tùgbẹ́ láàrin èṣù. Ó ní ẹ mọ̀ wípé Yorùbá kan tó gbé òwe kalẹ̀. Ó ní àwọn nǹkan kan tán fi òwe yẹn tán fi ń wé. Hello.
2: Hello.
0: Ẹ káàsán sà.
2: Ẹ káàsán ẹ pé tó.
0: Yes sir.
2: Ìyá àwọn ṣẹ́gun ló sọ̀rọ̀ láti ìlú Mọ̀ṣẹ́.
0: Kí lẹ gbógbó yẹn?
2: Àyànṣẹ́gun
0: láti ìlú Mọ̀ṣẹ́. Ok, àyànṣẹ́gun láti Mọ̀ṣẹ́. Wọ́n ní ìgbà tí ara bá tùgbẹ́ láàrin èṣù. Mi ìgbọ́ yín dáadáa o bàbá mi.
2: Tí èèyàn bá lẹ̀ gbẹ̀tọ́ ara tu èèyàn.
0: Ó dà ẹ ṣeun. Ẹ sà Mr. Àyànṣẹ́gun láti Mọ̀ṣẹ́. Wọ́n ti ń gbé mi lọ fà o. Hello. Ẹ káàsán mà. Ẹ yí rédíò yín lọlẹ̀ ká lè gbọ́ra wa dáadáa.
3: Ẹ̀mẹ́ sáta.
0: Yes ma, Mrs. Abike Jimoh Gọ́nù. Ìyá mi dáadáa.
3: Ẹ̀rọ ti sẹ́nà.
0: Yes ma.
3: Ẹ̀rọ ọjọ́ mi dúpẹ́.
0: Ìgbà tí ara bá tùgbẹ́ láàrin èṣù.
3: Èṣù bá ti gbẹ tán, ẹ̀rọ̀kó máa sá lọ.
0: Tí èṣù bá gbẹ tán, ẹ̀rọ̀kó sá lọ. Ó dà ẹ ṣeun. Ìgbà tí ara bá tùgbẹ́ láàrin èṣù. Hello. Orí 09063352 09063352.

0: gẹ̀rí gẹ̀rí tó múṣẹ́ ló kúnkún dùn ni ẹja fọkàn sí iṣẹ́ tá a bá ń ṣe o gbóníṣọ ọwọ́ má fiṣẹ́ ṣeré o alhaji ademola bashiru alhaji white mọ́tò tí mo ní kẹba ń wà ẹ kàn gbé fún mi ẹ má gbowó lọ́wọ́ mi ẹjọ́ ìwé bóyá mo lè rí ìpè àwọn èèyàn mi sí ẹ lóòótá ló wà ń bẹ̀ 09063352 ẹjẹ́ àsòótọ́ fún ra ṣé kò tí yẹ kẹ́ mc àárọ̀ náà máa lo mọ́tò ẹsọ ẹsòótọ́ ṣé kò tí yẹ kí n máa lo mọ́tò ẹnìkan ní mò ń tọrọ mọ́tò kí wá ní kí n tọrọ mọ́tò náà ní tọrọ àti visa ẹ fẹ́ ṣe ṣóò ní amẹ́ríkà kẹ́ni wá ṣe mc yẹn ní kókó àṣeyọrí ló kù láwọn èèyàn máa kí wa congrats congrats ló kù ẹ lóòótá ló wà ń bẹ òde.
1: You do what Jordan 105 FM.

0: Yeah.
1: From Lagos, this is
2: Ẹyẹ́ kí n máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́wẹ́rẹ́ lórí ètò wa lọ́sàn-án tòní. Gbogbo ẹ̀yin tẹ́ ti pè wá dúpẹ́ adúpẹ́ pé òkun lọ́wọ́ yín. Ẹ̀yin tẹ́ dá sí abala. Àkọ́kọ́ náà ojú òní tìyìn ìmọ̀ yín ò ní dọ́bà. Ọpọlọ yóò mọ pọ̀ sí ni yóò mọ lọ síwájú àtiwájú sí. Torí báwa ṣe ń sọ tẹ́yin náà kí wa lẹ́yìn tẹ́ ń gbé wa débẹ̀. Àjọ máa mọ̀ ṣe lágbára Elédùmarè. Ẹ̀jẹ̀ máa lọ wẹ́rẹ́wẹ́rẹ́. Von Mike. Von Voice on the Mic. MIC. Ẹ ó ti wà ní agodo tẹ́mi bá ṣe gàyà ẹ̀wọ̀n gbọ́ àwọn vibes on vibes lórí èdè gẹ̀ẹ́sì tó. Wọ́n ní ìgbà tí ará bá tùgbẹ́ láàárẹ̀ èésú tí gbó bá gbẹ tán èésú ayá lọ. Owó ẹ̀yìn wọ́n máa ń pa fún ẹni tí ó bá.
0: Your favorite tunes are just a click away.
2: Owó yàrá yòrò èrò máa ń pọ̀ lẹ́yìn ẹ̀. Gbọ̀ngbà tó bá dágbá gbogbo àwọn tí wọ́n bá wà lẹ́yìn ẹ̀yẹn wọ́n sá lọ ni. Ìgbà tí ara bá tùgbẹ́ láàárẹ̀ èésú tí gbó bá gbẹ tán èésú ayá lọ. Kì í ṣe pápá. Igbó yàtọ̀ sí pápá. Àwọn tí wọ́n gbà á dáadáa ni ọ̀gbẹ́ni Mr. Latif láti ìlú péjú àwọn náà kọ́kọ́ sọ dáadáa. Mr. Habib láti Ìpájà àwọn náà sọ dáadáa. Ẹni tó tún sọ tẹ̀lé wọn náà ni ọ̀gbẹ́ni Jerry Williams láti Ìjibo. Wọ́n gbìyànjú kó tó di pé mọ́mi ọ̀pẹ́ kó tó di pé Mr. Gbẹ́láhàn láti Alákùkọ àti mọ́mi ọ̀pẹ́ wọ́n ti wá tún tẹ̀lé wọn. Ṣùgbọ́n àwọn mẹ́ta la máa ń fún lórí ètò. Adúpẹ́ lọ́wọ́ Mr. Latif láti ìlú péjú, Mr. Habib láti Ìpájà àti Jerry Williams wọ́n gba ìbéèrè wa tòní. Ká sì dúpẹ́ lọ́wọ́ ẹni tó fún wa torí ọ̀pọ̀ èèyàn ká dúpẹ́ lọ́wọ́ ẹni torí ni tó mọ́jú ọ̀pọ̀ ní òwò bí tá a wà. Adúpẹ́ lọ́wọ́ Ọláwálé Ọláníran. God bless you sir, God bless you. Okay okay, lẹ́mú sí àpò yóò ní gbẹ. Owó pàtàkì lọ́wọ́ Razak Adéjàre tó mojú ẹ̀rọ fún mi lọ́sàn-án tòní. Peter Olaniyi àjọṣe náà ni. Larry Johnson lọ̀gá wa pátápátá iléeṣẹ́ yìí. Ẹ̀yin náà ní wálẹ̀ lágbára Ọlọ́run bá mi òkè òkè lẹ́mọ̀ lọ. Ẹni gbogbo àwọn ọ̀gá ọ̀gá tá a jọ wà nílé. Alágbàtọ́ ẹrù ètò yìí ẹ pè mí sórí nọ́mbà yẹn 09124119516. Títí ọ̀la tààtù láǹfààní àti pàdé lórí bó ṣe ń lọ aago kan sí aago méjì.
0: Good morning Lagos, welcome to the Jordan Breakfast Show and today.
3: Hey everybody.
2: Mo ní ẹja kíkíni.
3: Everybody, this is the sweet and it's about to get all funky today. Great music and fantastic teams in making you the best entrepreneur you can possibly be.
2: Kárí dájú wípé àbá tèèyàn jẹ́. Má sọ̀rọ̀ ẹni ọlọ́rọ̀ lẹ́yìn. Dẹ̀rí dájú pé èèyàn kan ó rẹ́rìn látara rẹ̀. Mo yọ ò lọ́sàn-án yìí Ọlọ́run ọba mi sáyẹ̀nsì. Ẹja pàdé nírọ̀lẹ́ lórí ètò Evening Drive again pẹ̀lú èmi àtàwọn tèmi. Títí ìgbà náà kọ́ ó dàbọ̀. Àgbà náà.

gbogbo ohun tó ń ṣẹlẹ̀ sí ọ, gbogbo ohun tó ń là kọjá, gbogbo ohun tí ó ń ṣẹlẹ̀ ní àyíká ẹ, àmì ni, tàbí kí n kúkú sọ lóyìnbó, indicator ni wọ́n jẹ́. Wọ́n ṣe àpẹẹrẹ àwọn nǹkan kan fún ẹni tó bá gbọ́ tàbí ẹni tó bá ní làákàyè láti ní ìfarabalẹ̀. Lára ohun tí kì í jẹ́ kí ogun ó tètè ṣẹ́, ó ní àìní ẹ̀mí ìfarabalẹ̀. Wọ́n tó bá rẹ́ni tí ogun á ṣẹ́ fún, ohun àkọ́kọ́ tó kọ́kọ́ máa ní nínú ìrìn àjò ẹ̀, ó ní ìfarabalẹ̀. Sórí tó bá ní ẹni tó ń farabalẹ̀, bí Bíbélì ṣe pé yóò sì ṣe bí ìwọ bá lè fi ara balẹ̀, torí àti rí ọ̀nà lọ, ó gba ìfarabalẹ̀. Yorùbá náà wípé olórí àrùn tó ṣe ènìyàn láyé tí kì í tètè gbóògùn àìfarabalẹ̀ ni. Bẹ́ẹ̀ bá rí ẹni tí ò ní ìfarabalẹ̀, ó gbọ́ ẹ ò ní tètè ṣẹ́. Bẹ́ẹ̀ bá rí ẹni tí ò ní ìfarabalẹ̀, kò ní tètè bọ́ lọ́wọ́ ogun. Tó o bá ní ìtara tó ò ní ìfarabalẹ̀, ìtara yẹn máa já sí ìyà fún ènìyàn. Bí èèyàn bá jẹ́ ẹni tó ń gbọ́ràn tí ò bá ní ìfarabalẹ̀, ìgbọ́ràn ẹ̀ ó máa worst ju àìgbọ́ràn lọ. Bẹ́ẹ̀ bá rí aládùúà tó máa dúà gbà tó dẹ̀ lè gbé lórí òkè tí ò bá ní ìfarabalẹ̀, bí ó mùgọ̀ ó ló máa jẹ. Mo rí àwọn tó pẹ́ lórí òkè tí ìyà ń jẹ. Mo rí àwọn tó ti pẹ́ nínú àdúà tí ìyà ń jẹ. Mo rí àwọn tó jẹ́ wípé wọ́n ti gba àwẹ̀ débi pé àwẹ̀ ti sọ wọ́n di aláàárẹ̀, yet ayé wọn ò sẹ́ ti ẹni tí ò gbàdúà. Bẹ́ẹ̀ bá rí àwọn tó dìde, bẹ́ẹ̀ bá rí àwọn tí ó ní ògo láyé, ohun àkọ́kọ́ tó kọ́kọ́ ṣẹlẹ̀ sí wọn ni àìdá o jáládùá o, àìjà o kì í gbàdúà, àìdá o jẹ́ kẹfìrí àbí onígbàgbọ́, àìdá o jẹ́ mùsùlùmí tàbí ó jẹ́ àbọ̀rìṣà. Bí Ọlọ́run bá fún ọ ní ẹ̀bùn ìfarabalẹ̀, kò sí bó o ṣe ní rọ̀nà lọ. So àwọn tí ara wọn bá fẹ́ balẹ̀ tó fẹ́ ní solution, àwọn yẹn ni mo fẹ́ bá gbàdúà lálẹ́ yìí. Gbogbo ohun tó ṣẹlẹ̀ láyìíká ẹ, ó ṣe àpẹẹrẹ ohun kan, àmì ni wọ́n, indicator ni wọ́n, ó lówó lọ́wọ́. Àpẹẹrẹ kan ni pé ohun tó jù ẹ lọ níbìkan, òun ló ṣe àkóso ayé ẹ, tàbí pé ilẹ̀kùn kan ti tì mọ́ ẹ níbìkan, ó ní ò jẹ́ kó rẹ́ni ṣàánú ẹ. Sórí bó o bá ní ènìyàn láyìíká ẹ tí o bá rí kó ṣàánú ẹ, tó dẹ̀ ń jìyà, tó dẹ̀ ń gbàdúà, tí wọn àdẹ̀ wú ọ̀dọ̀ ẹ, kì í ṣe àdúà ẹ ni ò gbà. Ohun tó fà á tí àánú ò fi ṣe wọ́n yẹ, òun ló address lálẹ́ yìí. Mo fẹ́ address ogun ẹ. Bó o bá rí agbára kan èyí tó jẹ́ wípé ó ń bàjà kò dẹ̀ lọ, mọ̀ wípé ọwọ́ agbára kan òun ló ṣe ìlòdì sí ọ. Mo dẹ̀ fẹ́ sọ agbára mẹ́ta tó jẹ́ pé tó bá ṣèlòdì sí ènìyàn, kò sí bí ènìyàn ṣe fẹ́ gbàgbà yọrí àdúà. Number one, bó bá jẹ́ wípé pẹpẹ kan tàbí agbára pẹpẹ kan wà níbìkan tó jẹ́ wípé ó dìde nàró máa yàn mọ́ ènìyàn, kò sí tẹ́nìyẹn fẹ́ ṣe, kò ní rí ṣàjọ. Gídíónì ó ní àpẹẹrẹ irú ènìyàn bẹ́ẹ̀. Bàbá ẹ̀ ní pẹpẹ kan nílé, Gídíónì náà dẹ̀ mọ̀, ṣùgbọ́n Gídíónì gbàgbọ́ wípé iṣẹ́ ó ní ọ̀nà àbáyọ sí ohun tó ń ṣe òun. Ó dẹ̀ ń ṣiṣẹ́, ó dẹ̀ ń sa nǹkan jọ, ó ń dáko. Ṣùgbọ́n bó bá ti tó àkókò ìkórè, Bíbélì wípé àwọn ará Mídíánì á wá pẹ̀lú ìbákasí àti gbogbo wọn. Wọ́n ní wọn ní wá díẹ̀, wọ́n wá lọ́pọ̀lọpọ̀, wọ́n á dẹ̀ fi gbogbo iṣẹ́ tí Gídíónì àti àwọn arákùnrin ẹ̀ ṣe àti gbogbo ìlú yẹn, wọ́n á dẹ̀ fi ṣòfò. Ọjọ́ tí ó wá di wípé wọ́n ń fi oúnjẹ pamọ́, ibi tán tó fi pamọ́ sí yẹn, ó tún bàjẹ́. Àbó gbọ́ tí Bíbélì wípé àwọn kan ń ṣiṣẹ́, wọ́n ń fẹ dànù, àwọn kan ṣiṣẹ́, wọ́n ń kó pamọ́, ṣùgbọ́n ajáde àpò ni wọ́n ń kó sí. Ó bá jẹ́ wípé ọ̀rọ̀ mi bá wí lálẹ́ yìí, mo fẹ́ kó kíyè sí ohun àkọ́kọ́ tí mo fẹ́ kó fi gbàdúà. Ó wá yẹ ayé rẹ wò pé ṣé pẹpẹ kan wà níbìkan tí ò jẹ́ kí àdúà ẹ gbà. Ọdún pẹ́ tí mo ti mọ̀ bẹ́ẹ̀, mo sọ fún àwọn ọmọ mi, mo ní ó dáa kó mọ́ gba òróró Ọlọ́run nínú ogun ayé. Ìgbà tí mo gbàdúà, tí mo gbà àwẹ̀, ọdún púpọ̀ ni mo lò nínú àwẹ̀. Orí òkè sórí òkè, ẹ fún mi ní òróró, ẹ fún mi ní agbára,
e fun mi ni ifaburo yin agbara oluwa de yonda e fun mi tori olooto ni sugbon mi o mo wipe aye mi so mo pepe afiniseru gbogbo anointing ye ori olori ni mo lo fun lati ijokan si ijokan lati Eko Ibadan Osogbo Israel gbogbo ibi ni won tin pe Femi Daniel baba onisoji sugbon gbogbo owo ti mo n gba mi o fi se nkan kan nitori pe pepe kan wa to wa ninu ile baba mi ti mi o ti wo emi na dabi Gideon to n sise ti pepe ile e ko je ko yo ni ojo ti angeli tu asiri fun Gideon bemi na se n fi nkan won e lala pe nkan kan wa nbi kan to so wo de si o ko ki se dede wipe enikan o feran e rara nkan lo so wo de nibi kan rara ki se wipe oja o ki ta lowo e

0: Alleluia.
1: Alleluia.
2: Ẹjọba kẹyẹ kábọ̀ sórí ètò àṣẹṣe ètò tá a gbé kalẹ̀ fún ìgbédìde ìlọsíwájú àti ìbùkún. Mọ́lára sọ fún yín pé bàbá wòlíì ti wà pẹ̀lú alẹ́lẹ́ agbára lákòókò yìí. Prophet Dr. MS Fabi yìí bàbá possibility. Olúwa ṣeun bàbàrà fún mi lórúkọ tèmi. Ó yẹ wá nǹkan fìdílé o tàbí kẹ fìdílé kan àpàbí náà láti ń bọ́ náà bá pàdé. Bàbá ẹ súre fún wa.
0: Ṣẹ́kọ́fà Jésù Kristì Holy Michael Ọlọ́run tó ní òkè tó nílẹ̀ bàbá gbọ́ pẹ́ wa. Èní ni ọjọ́ ajé gẹ́gẹ́ bí ọjọ́ ajé tó gbẹ̀yìn oṣù yìí Ọlọ́run gba yín wa. A bèrè fún ìmọ́lẹ̀ tí kì í kú Ọlọ́run tán sáàrin wa. Bàbá rí pákípá tàbí agbára kágbára èyí tí ń du ogo tí ń dupò tó ń du òkè fún àwọn tó ní òkè tó fẹ́jẹ́ kán dókè olùwàfàjọba wọn ya. Bàbá rí ìpàdé kí ìpàdé èyí tí máa ń túká tí kì í kójọ olùwàfàjọba wọn ya. Ìmọ́lẹ̀ kó tàn òkùnkùn kó ṣègbè agbára ọ̀run kó sọ̀kalẹ̀ ìmọ́lẹ̀ Ọlọ́run kó jọba. Mo bèrè fún ìmọ́lẹ̀ rẹ lónìí o Jésù ọmọ Ọlọ́run. Bíjí jáde wíwọlé àwọn ènìyàn lónìí jẹ́ kó jẹ́ ẹ̀rín. Gbogbo bí kíbi tẹ́ ń jáde lọ lónìí ẹ̀ ní mẹ́kúnbọ̀ ẹ̀ ní múkúbọ̀ ẹ̀ ní pàdé àìsàn ẹ̀ ra ànúgbà. Ilẹ̀kùn tó ti tipẹ́tipẹ́ ní ọjọ́ ajé ilẹ̀kùn yẹn máa ṣí. Gbogbo ilẹ̀kùn tó ti tì tẹ́yìn ò lè sọ pé bó ṣe tìrẹ ilẹ̀kùn yẹn máa ṣí. Ẹ ò rògo Ọlọ́run Jésù Olúwa wa.
2: Bàbá èní lọ́jọ́ ajé Monday tó sì jẹ́ ìkan lára àwọn ọjọ́ Monday tó yàtọ̀ torí pé ọ̀sẹ̀ ìkórè ìjọ òkìkí ìmọ́lẹ̀ ẹ̀yẹn tí ọgbọ̀n ọdún ọ̀sẹ̀ náà la bọ́ sí. Kí ni àkórí ọ̀rọ̀ wa lọ́sẹ̀ tòní?
0: Gbogbo ọmọ Ọlọ́run tó gbọ́ mi orúkọ mi ni Prophet Dr. MS Fabi JP Baba Possibility. Ní èní ọjọ́ ajé la bẹ̀rẹ̀ sọ jí fún ìkórè olú ìjọ wa ní òkìkí ìmọ́lẹ̀ Cathedral. Èní Monday ni a bẹ̀rẹ̀. So ní àṣálẹ́ nígbà tá a bá parí ìsọjí ní ìrọ̀lẹ́ ní àṣálẹ́ ni ìṣòro àwọn oníbodè. No, so now nígbà tó bá di ọ̀la Tuesday, ọ̀la Tuesday ni ìsọjí ege ní compound church wa náà ní àìkájọ wa. Ní àṣálẹ́ ni ìṣòro àwọn ọ̀dọ́ àti lecture fún àwọn ọ̀dọ́ fún ìgbaniyanju àti ìtọ́ni fún àwọn ọ̀dọ́. Ní ọjọ́ Wednesday ni wákàtí méje pẹ̀lú wòlíì méje ní Wednesday ní ìrọ̀lẹ́ ni ìsọjí ní gbọ̀ngàn ìjọ wa ní gbọ̀ngàn ìjọ wa ní ìrọ̀lẹ́. So oníjọ Thursday èyí tó jẹ́ on the 30 ọjọ́ Monday yẹn ọjọ́ Thursday ni ọjọ́ àwọn wòlíì láti aago mẹ́wàá àárọ̀ títí di aago márùn-ún ìrọ̀lẹ́. Ìṣọ́nà àti wọ́n á ṣọ́nà fún ẹ lọ́fẹ̀ẹ́ wọn nígbà kankan lọ́wọ́ ẹ̀ wọ́n á dẹ̀ ṣiṣẹ́ fún ẹ lọ́fẹ̀ẹ́. Gbogbo tó bá rí sí ẹ náà máa dẹ́ ẹ lóhùn lórí ẹ láì sọ pé lọ́mú 1 naira wá tàbí lọ́mú 2 naira wá. So tó bá di ti ṣe àṣálẹ́ ni lecture mọ́jú ní alẹ́ Thursday yẹn ní aago mẹ́wàá ni yẹn máa bẹ̀rẹ̀ títí di aago márùn-ún àárọ̀ ní ọjọ́ Thursday. Tó bá di ọjọ́ Friday nìyẹn ní àṣálẹ́ ọ̀pọ̀ ìbùkún rẹpẹtẹ tí ijó orin ìwàásùn àti ọ̀rọ̀ Ọlọ́run máa wà. Níbẹ̀ láti máa rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ìránṣẹ́ Ọlọ́run tí àjọ máa ṣiṣẹ́ papọ̀. Àwọn olórin tó máa ń wà ńbẹ̀ ni Evangelist Esther Ìgbẹ́kẹ̀lé àti tí ń ṣe Tiwalọlá Shitu àti tí ń ṣe Pásẹ̀ Dúẹ̀dùgbẹ̀ Taiwo Òjòdú àti tí ń ṣe Ajíhìnrere Orin Ajídára. Bákan náà nínú wọn la ti wá rí tí ń ṣe Kúlúbele ni a rí tí ń ṣe Kéṣìlìkì ní ọjọ́ Friday yẹn. So ọ̀pọ̀lọpọ̀ olórin wà tá a lè máa dárúkọ tí ó wà láwọn prógrámù àwọn àárín ọ̀sẹ̀ yẹn náà. Princess Adimula náà máa kọrin, Jordan Filomimo òun náà máa kọrin, bákan náà ni Sega wọ́n máa kọrin. Gbogbo àwọn ẹ̀ka ìjọba tí lóríṣun iye àdòdò àwọn náà máa kọrin ní ọjọ́ yẹn. Àti Dé Ìkòròdú Dé tí ń ṣe singer ní tí ń ṣe ìjọba níbẹ̀ Àjíǹde Central Parish yóò dára fún wa Anú Àdìdé. Ṣùgbọ́n ní ọjọ́ Monday yẹn ni Wòlíì Adékànbí Bàbá Redemption àwọn ló máa wàásùn pẹ̀lọ́pọ̀lọpọ̀ ránṣẹ́ Ọlọ́run ọjọ́ máa gbàdúrà fún wa ní ọjọ́ Monday ní ti ń ṣe ìrọ̀lẹ́ ní ìsọjí. Ní ọjọ́ Tuesday ní ìsọjí níbẹ̀ láti máa rí ti ń ṣe Ajíhìnrere nínú Ọlọ́run ní ọjọ́ yẹn tí wọ́n máa bá wa sọ̀rọ̀ Ọlọ́run tí ṣe Fẹ́mi Ajayi. Nígbà tó bá di ọjọ́ Tuesday ọjọ́ Wednesday ní ìrọ̀lẹ́ òun ni Wòlíì àti Ajíhìnrere bíi Banjo ní ọ̀tà àwọn ló máa fi ọ̀rọ̀ Ọlọ́run bọ́ wa. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ṣì wà mẹ́ẹ̀nà tó máa gbàdúrà fún wa ní onírúurú yóò dára fún wa Anú Àdìdé. Ṣùgbọ́n tó sọ wáde Saturday àyẹ̀wò ọ̀fẹ́ wà ní ọjọ́ Saturday pẹ̀lú oògùn ọ̀fẹ́ ní Saturday láfíìsàmì ayẹyẹ.

0: ni August not just Sunday no the second ni ayeye kore ati dupe yo sele nibe lati ma ri baba etin sere to adegoke awon ni o ma officiate kore yen won de fi oro olorun bo wa opolopo ni pe ati woli samu joba authority won ma wa nbe live and direct lati gbe ororo wa lati ori oke lati fi gbadura fun mo de ni gbadura gba lo ma gba
1: amen
0: lati fi saye ogbon odun bakan na ni awon iranse olorun jankan jankan won ma wa nbe ninu awon to ma wa nbe na ni woli ati ajinrere itin se okan la baba wonderland ni paja awon wa laarin wa ni ojo yan topolopo iranse olorun yo dara fun wa
1: amen
0: anu adide
1: amen
0: ani se die siwo gbogbo eni to gbo mi ile panu ni ti mo wa
1: amen
0: o go ti sin ajita teyin wa lo loni ojo mo ni la fi so lori ope ọpẹ ni oni tori oni iyin lo nfe ọpẹ lo nje re oba to da mi si loni o iyin lo nfe mo gbadura fe nikan ohun to ti dupe le lori oni sunkun le lori eyan olorun ja dupe fun olorun ife lo ni siwa ati anu ati agbara dura
2: I'm going to go to the house.
0: Okunrin obirin to be gbese le ise mi mole ki ma jere oluwa ran lo si bo ẹni tí ó ra wa padà kó lọ́wọ́ ikú àti ìparun àti ìtìjú òun ló yọ wọ́n ní ti ń ṣe egypt jáde ó mú ọkọjá ní òkun pa ó mú ọkọjá ń jẹ́ rìkú àti jọ́dánì ó fún wọn ní mánà jẹ ọlọ́run yẹn ta ló bẹ́ẹ̀ sọ pé kò ṣe é tó ajídára ni àrà tó bá wù ú ó lè rí kó jòrò ọlọ́run kó má rọ̀ mọ́ mo súwe fún ẹnìkan ilẹ̀kùn àánú nítorí wa tì ọ̀nà àdẹ̀là fún wa ìyẹn ni ìwé johanu orí kọkànlá ẹsẹ 41 bíbélì ń sọ nípa ikú lásàrù lẹ́ni bí ibojì lásàrù ni jésù ti kọ́kọ́ dúpẹ́ ìyẹn ni pé ọpẹ́ a máa ṣílẹ̀kùn ọpẹ́ àdẹ̀ máa tilẹ̀kùn ọpẹ́ a máa ṣílẹ̀kùn ọpẹ́ a máa fúnni ní èsì àdúrà ọpẹ́ a máa múni já gbangba ọpẹ́ a sì máa fúnni bẹ́tù ìyẹn ni mo fi súre fún ẹnìkan gbogbo agbára ká gbára nínú ayé èyí tí wọ́n fi ń kọlu ẹ tí wọ́n fi ń fòrò ẹ̀mí ẹ ọlọ́run máa fà wọ́n ya ọlọ́run máa bì wọ́n wó ìyẹn ni John 11:41-43 wípé nígbà náà ni wọ́n gbé òkúta náà kó lẹ́nu ibojì ibi tí wọ́n fi sí nínú òkúta
2: Jésù
0: gbójú rẹ̀ sókè ó wípé
2: bàbá
0: ìyẹn ni pé sori tí ọ̀nà bá dí mọ́ ẹ ọ̀nà kan wà tí ó yára lànà fúnyàn ni ọpẹ́ gbogbo ẹyin tẹ́ ẹ̀ mọ́ bọ́ ti ń dúpẹ́ má máa fojoojúmọ́ complain sori ilẹ̀kùn tí èpè bá tì ilẹ̀kùn tí ogun bá tì ọpẹ́ la fi ń ṣe mo dẹ̀ gbàdúrà fún ẹ ilẹ̀kùn àánú ni tì mọ́ ẹ ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀ ó ní bàbá
2: bàbá
0: mo dúpẹ́ lọ́wọ́ rẹ
2: nítorí
0: tí o máa ń gbọ́ tèmi
2: èmi sì mọ̀ pé
0: ìwọ
2: máa gbọ́ tèmi
0: ó máa gbọ́ tèmi nígbà gbogbo
2: ṣùgbọ́n
0: torí àwọn ènìyàn wọ̀nyí tó dúró yìí
2: kí wọ́n lè nígbàgbọ́ pé
0: ìwọ
2: ló rán mi
0: yes
2: nígbà náà ni ó ti
0: lẹ́yìn ó dẹ̀ pé lásàrù jáde ó dẹ̀ ní ẹ tú sílẹ̀ ẹ jẹ́ kó máa lọ ìyẹn ni pé wọn náà lè ṣe gbogbo ohun tó bàjẹ́ o lè tún ṣe pẹ̀lú àdúgbò ìwé Genesis 8:20
2: Noah tẹ pẹpẹ kan fún olúwa
0: ó mú nínú ẹran méjì ó ní mú inú ẹran kọ̀ọ̀kan ó mú kọ̀ọ̀kan nínú ẹran méjì ló fi sínú ọkọ ó padà wà mú kọ̀ọ̀kan dẹ̀ fi rúbọ sí ọlọ́run inú ọlọ́run dùn sí rúbọ Noah ọlọ́run béèrè pé mi ní fi ìgbà gbogbo bá ènìyàn jà mọ́ mo pray fún ẹ torí tó bá mọ pẹ́ dá o ó máa ń jẹ́ kí ọlọ́run yọnu síyàn tó bá mọ pẹ́ ṣe ó máa ń jẹ́ kí inú ọlọ́run dùn síyàn tó bá mọ pẹ́ ṣe ó máa ń jẹ́ kí inú ọ̀tá bàjẹ́ pé kí ló mú inú rẹ dùn má máa ronú mọ́ màmá tó ń gbọ́ mi o ò lè parẹ́ kó ní kí inú ọlọ́run dùn sí ẹ o ò lè máa ronú báyìí kó ní kí ọlọ́run yọnu sí ẹ ohun tó lè fà yọnu rẹ múná ara rẹ dùn o dẹ̀ máa dúpẹ́ fún ọlọ́run ọkàn rẹ̀ á dẹ̀ balẹ̀
1: àánú
0: á dẹ̀ dìde o ní ṣe díẹ̀ ṣíwọ́ gbogbo agbára ká gbára tó fi dojú ìjà kọ ẹ ilẹ̀ máa gbé mi ẹ sọ̀rọ̀ ìjáde olúwa la ọ̀nà lọ́sẹ̀ yìí níbi tán ní òsì ọ̀nà lánàá ẹ jẹ́ kọ́nà là níbẹ̀ lénìí.

0: pitì ìrere òtíde. Samaria ti àwọn Jew condemned.
1: The Samaria that Jew is condemned.
0: He even appreciated God.
1: Ó sì mọ rírì Ọlọ́run.
0: Than those that believe God is their father.
1: Ju àwọn tó gbàgbọ́ pé Ọlọ́run bàbá wọn.
0: Mo fẹ́ gbàdúrà fún ọ.
1: I will pray for you.
0: Ní àṣálẹ̀
1: yìí,
0: àmì rẹ kò le.
1: Amen should be talked.
0: Gbogbo àdúrà.
1: I pray.
0: Tó ń gbà.
1: You are praying.
0: Ní alẹ́ yìí.
1: This night.
0: Olúwa yóò fi ẹ̀rí bá wọn àdúrà.
1: The answer to the question.
0: Fi ẹ̀rí rẹ bá ti ń dé. Fi ẹ̀rí rẹ ránṣẹ́. Ojú àlà. Tí wọ́n máa gba ẹ̀rí yẹn sí. Ojú àlà. Tí wọ́n máa gba ẹ̀rí yẹn sí. Wọ́n máa pè fún ọ
1: báyìí.
0: Èmi wá retí ẹ̀ ń tọ̀sí.
1: Èmi náà
0: retí ẹ̀ ń sátọ̀dí.
1: Ẹ̀rí
0: tó tún ju eléyìí
1: lọ.
0: Ó máa farahàn. Ẹ̀kún wọn ní àkáǹtì nọ́mbà sá. Olúwa mo ṣe ìrúbọ̀.
1: Wà
0: á indicate
1: ẹ̀.
0: Nǹkan báyìí
1: ni
0: mo ṣe ìrúbọ̀ yìí lálẹ́. Iṣẹ́ ni mò ń wá. Mo ṣe ìrúbọ̀ yìí. Ọlọ́run bàbá mi mo fẹ́ lànà fún ọ. Ọmọ lèmi wá. Mo ṣe ìrúbọ̀ yìí. Fi ẹ̀rí dá mi lóhùn àdúrà
1: yìí.
0: Ọmọ mi kò ní iṣẹ́ ní ìlú ọba. Mo ṣe ìrúbọ̀ yìí lálẹ́. Fi ẹ̀rí dá mi lóhùn
1: àdúrà.
0: Ó yẹ kémi ti márì
1: yìí.
0: Ṣùgbọ́n wọ́n ń gbé mi jù ú lẹ̀. Fi mo lo ìrúbọ̀ yìí. Olúwa lórí nǹkan báyìí.
1: Ó
0: tó máa ṣe lálẹ́ yìí. Ẹ fi ẹ̀rí dá mi lóhùn àdúrà
1: yìí.
0: Mo ṣe ìrúbọ̀ yìí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ rẹ̀. Ẹ fún ọ ní àkáǹtì nọ́mbà kí n gbàdúrà fún ọ
1: sọ.
2: Account number.
1: Account number.
2: Account number.
1: Account number.
2: Echo Bank.
1: Echo Bank.
2: Echo Bank.
1: Echo Bank.
2: 3 5 1 0 1 0 0 9 0 9 7 1 7 1 4 1 3 5 3 5 1 0 0 9 0 9 7 1 7 1 4 1 Recreational Apostolic Muscular Church.
1: Recreational Apostolic Muscular Church.
2: Union Bank.
1: Union Bank.
2: Union Bank.
1: Union Bank.
2: 0 1 0 1 5 9 5 9 7 2 7 2 1 3 1 3 5 0 5 0 0 1 5 9 7 2 7 2 1 3 1 3 5 0 5 0 Joseph Oluwatope Israel.
1: Joseph Oluwatope Israel.
2: Àwọn ọ̀rẹ́ ìbánisọ̀rọ̀ wa.
1: Our phone lines are
2: 0 7 0 6 9 5 9 6 7 9 5 9 5 1 4 1 4 0 8 1 5 9 6 7 9 5 1 4 1 4 0 7 0 6 9 6 9 4 1 4 1 3 4 7 4 7 4 0 7 0 6 9 5 1 4 1 3 4 7 4 7 0 8 1 5 9 5 1 4 1 4 0 8 1 5 7 5 7 6 3 3 4 3 4 0 8 0 9 0 5 7 5 7 6 3 3 4 3 4 0 8 0 8 0 9 0 5 7 5 7 6 3 3 4 3 4 0 8 0 8 0 9 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 7 5 7 5 0 9 1 6 3 5 7 5 7 2 7 7 7 5 7 5 0 9 1 6 3 5
1: about using sacrifice.
0: To fi doju ko.
1: To use to face.
0: Ni rere ni o.
1: For in good.
0: Abi to ko ni TV.
1: Oh, and the one you
0: reject for you. Oluwa yo fi down la ya.
1: That's a testimony.
0: Gbogbo to fi rubo yi bere.
1: Everything that using sacrifice to ask.
0: Lowo Olorun.
1: From God.
0: Fun aye re.
1: For your life.
0: Ni oruko Jesus.
1: In the name of Jesus.
0: Oni ko di ere fun.
1: Jesus.
3: Oluwa yóò fi ẹ̀rí bá ọ
1: lórí Jésù.
3: Àdúrà alẹ́ yìí yóò bí ẹ̀rí fún ọ
1: lórí Jésù.
3: Oṣù yìí yóò bí ẹ̀rí
1: lórí Jésù.
3: Wàá ní Ọlọ́run ló
1: gbé Jésù.
3: Jésù Oluwa wa.
1: Àmì àmì àmì lórúkọ Jésù.
3: Èmi ò ní owó tó gbé.
1: Hi Professor Dagbe.
3: Ọmọ Joseph Ogugbe.
1: Fadé Ogugbe mi ṣe é.
3: Mo ń lo gan-an.
1: Aya mi ló máa gbé.

0: sọ pé ní ọ̀sẹ̀ yìí.
1: Said this week.
0: Owó.
1: Money.
0: Jẹ́ iṣẹ́ fún mi.
1: Minister for me.
0: Gbogbo ẹ̀dá tó ń mú mi.
1: Anyone that drinks water.
0: Ẹ̀dá tó ń jẹ yọ.
1: Anyone that insults.
0: Ẹ̀dá tó ń tẹ orí
1: ilẹ̀. Anyone that step on the land.
0: Kán máa fowó bá mi ṣe.
1: They will deal with me with money.
0: Ṣé àmì. Fi oyin díẹ̀ sẹ́nu.
1: Now put it to honey your mouth.
0: Tí òróró ẹ bá wà nbẹ̀.
1: If your mental is
0: there. Fi kàn án ẹ.
1: Put it to your tongue.
0: Ọ̀pọ̀ àwọn èèyàn ń béèrè.
1: Many people ask.
0: Bàbá.
1: Daddy.
0: Òróró àtúnyàn.
1: This kind of instruction.
0: Àárọ̀ yìí ni.
1: Is this money though?
0: Ni Fagba.
1: At Fagba.
0: Mo ti sọ àṣírí ẹ̀ fún yín.
1: I told you to see it already.
0: Mo dẹ̀ ti sọ fún ẹ.
1: And I told you.
0: Condition tó bá wa.
1: The condition is attached.
0: But tó o bá tí ì pé 20 years.
1: If you have not yet up to 20 years.
0: Mo lè mọ fún ẹ lóróró
1: yẹn. I cannot give you that one.
0: Torí agbára ẹ pọ̀.
1: Because the power is much.
0: Àwọn kan ti bá mi sọ.
1: Some of you talk to me.
0: Aisa. Ẹ jẹ́ kàn mọ́ wá lò mbẹ́.
1: Let that you want to use for me.
0: Ẹ jẹ́ ń gbàdúrà sí.
1: Let me pray on it.
0: Torí mo sẹ̀ tinú àwẹ̀rẹ̀
1: dé. God, I just came from pastor.
0: So ní Fagba láàárọ̀
1: yìí. Fagba this morning.
0: O tán ń pè ní àtúnyàn.
1: What you call instruction.
0: Ẹ ó mọ̀.
1: You understand.
0: Hey. Yega Bada.
1: Thank you Jesus.
0: Rabbi Alezudia.
1: Thank you Jesus.
0: So ti fòrò àtọyinṣẹ́
1: mi. I give you the honey and oil in your mouth.
0: Ó yá jẹ́ à lọ.
1: Now let's go.
0: Sọ pé owó.
1: Say money.
0: Láti ọ̀run wá.
1: From heaven.
0: Èmi náà fi jọba lé ẹ lórí.
1: I will make Lord over you.
0: Oh, le jọba lé mi lórí. Iwo owó.
1: You money.
0: O ní ná mi lóògùn mọ. Kí n tó máa rí ẹ ná. O ní ná mi ní wàhálà
1: mọ.
0: Kí n tó máa rí ẹ ná. Ìránṣẹ́ mi ló jẹ́. Ẹrú ló jẹ́ lábẹ́
1: mi.
0: Iwo owó.
1: You money.
0: Látòní lọ. N tí n bá fẹ́ fi ọ ṣe.
1: Mo
0: gbọ́dọ̀ máa yọjú. Iwo owó.
1: You money.
0: Ní ọ̀sẹ̀ yìí.
1: This week.
0: Mo máa ní ẹ.
1: I will have you.
0: Ní àpò mi.
1: In my pocket.
0: Mi ò ní ní ẹ lọ́rùn. Èmi ò ní jẹ́ gbèsè. Kí n tó ṣe nǹkan re. Ara ń bẹ nínú mi. Ìwo owó lè gbé jáde. Níbikíbi tó wà. Lórí ikú mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Máa bá ojú rere bọ̀. Máa bá àánú bọ̀. Máa bá ìrànlọ́wọ́ bọ̀. Máa gbọ́wọ́ ènìyàn bọ̀. Máa gbọ́wọ́ áńgẹ́lì bọ̀. Afẹ́fẹ́ gbé owó wá o. Ilẹ̀ gbé owó wá o. Òkun gbé owó wá o. Ní ọ̀sẹ̀ yìí, Ọlọ́run tó dánwó tí kì í náà fi dá èmi ọmọ rẹ lọ́la. Fún mi ní owó ju tí mo rò lọ. Orí mi dorí àpèsè. Máa ra owó àti ìyọ̀yẹ́ mọ owó ẹ̀. Máa ra mọ owó ẹ̀. Máa ra mọ owó ẹ̀. Máa sọ owó yìí lọ gba owó ńlá. Tí n bá ṣiṣẹ́ kékeré kí n jèrè púpọ̀. Ní ọ̀sẹ̀ yìí, mo jẹ gàba lórí owó. Owó èmi ni màá máa darí ẹ̀. O ní darí mi mọ́. Owó. O ní gbọmọ lọ́wọ́ mi. Kí n tó ní ẹ. O ní gbojú lọ́wọ́ mi. Kí n tó ní ẹ. O ní sọ mí darúgbó. Kí n tó ní ẹ. Mi ò nílò àgọ́ ara mi. Kí n tó ní ẹ. Owó. Láti òní lọ. Tí n bá ti pè ọ́. Ló máa dáhùn. Lọ kúnnú àkáǹtì mi. Lọ kúnnú ọgbà mi. Lọ kúnnú yàrá mi. Ní dọ́là. Ní pounds, ní euro, ní naira, ní gbogbo owó àgbáyé, mo di olówó, mo di ọlọ́lá, àmì, àmì, àmì. Sórí iyọ̀ tó fi rọwọ́ yẹn, dá sínú omi wàá fi wẹ̀. Sórí irú ẹ̀ ni Monday
1: báyìí,
0: kọ́rẹ́ abàmì ni mo fẹ́ kó o sí. Mo ti fún ọ ní àṣírí, ẹrú rẹ ni owó, lèlé gàdúsíà, àdọ́zúádà. Èkéke dúzìá. Genesis 1:26. Tó bá rí àwọn ènìyàn.
1: If you see people.
0: Tí wọ́n láhùn.
1: That are stingy.
0: Wọ́n mọ tí wọ́n jẹ́.
1: If you don't know what they are.
0: Ó ń bá jẹ́ ránṣẹ́.
1: If you are.
0: Ó lè ran lọ sẹ́ni wíà.
1: You can send him anywhere.
0: Yóò dẹ̀ wá máa pọ̀ sí.
1: And he will be multiplying.
0: Tí owó bá wà lọ́wọ́ ẹ̀.
1: So if you have money.
0: Tó o bá ná.
1: And you don't spend
0: it. Ìwọ ni ẹrú ẹ̀.
1: You are the slave of that money.
0: Saving is good.
1: Kẹ́mi owó pamọ́ dà.
0: But sowing is good. Is better. Àwọn ọlọ́rọ̀.
1: Even the wealthy.
0: Ọ̀pọ̀ wọn. Wọn ní saving.
1: They don't have
0: investment.
1: They rather invest.
0: The more you spend out. The more coming in. Lọ wo gbogbo atalakalaye. Wọ́n ní savings. Bẹ́ẹ̀ ni sa. 100,000. Tó lè lọ sí oko ọ̀gẹ̀dẹ̀. Tó máa padà di 200,000. Talaka máa fi pamọ́. Olówó ní 10 million. Ó lọ ya 90 million mọ́. Ó kò sí inú iṣẹ́. Ó lọ kó wa. Ìyàtọ̀ méjì tó wà ní. When you see anybody that is too poor, they are too stingy. Even to themselves. Wọ́n á lówó ń bì kan. Wọ́n ní lè nà. Ẹlòmíì tó ń ṣàròyé. Ọlọ́run bless yẹn tó báyìí. Every Monday. Gbogbo àwa tá a jọ ń gbàdúrà.